0: reality ló ń kéde.
1: Ẹ kàrọ sà, mi náà ti lẹ́rìí bàbá òun ti lẹ́rìí o. Ìgbà kan wà tí mo kọ́ kọ́ mẹ́sẹ̀gì sí i, wọ́n ní gbogbo tó kọ́ kò tẹ̀ jóra rárá. Wẹ́n single mother ni mi, ọ̀dọ́ mọ́ mi ni mo gbé. So kò wá sí kankan. Òtí ọlọ́jọ́ mẹ́ta yìí, ọlọ́ ṣá ṣe ìyanu, ẹ ṣá rí jẹ díẹ̀díẹ̀. Ìkànnì tó wá yà mí lẹ́nu pé mi sábà san owó má jẹ̀mú. Torí pé mi ò rí kankan ṣe, mi ò ní kankan. So àdúrà tí mo máa ń gbà ní gbogbo ìgbà ni wípé kọ́ ṣe tèmi. Torí pé báwo ni ṣe sọ ẹ̀rí tí wọ́n bá ń san owó má jẹ̀mú bí ọlọ́run ṣe ṣe ìyanu ayé wọn. Kọ́nà kó jọ kọ́ ṣe tèmi náà, kémi náà máa rí sun, kémi náà máa rí kan tà, kémi náà máa sàn bí àwọn bí àgbẹ̀ mi ṣe san títí wọn. So on the first month of July, so mo wá ní owó díẹ̀, mo wá ní òkè 7,000 tí bàbá ní ká san yóò lágbára ẹ̀. But tó bá tó jẹ́ àkọ́kọ́ ni first day ni, which was on Wednesday, pé kémi náà sun, mo wá lọ fi 1,000 mo wá lọ sí ìsanwó ọ̀rẹ́. So bá tó wá di ọjọ́ kejì, which was on the second, àárọ̀, ọmọ mi tí mo gbé lọ́dọ̀ ẹ̀, ó kàn sọ fún mi pé àjọ wọn alẹ́kùn ló sọ̀rọ̀ mi ò tiẹ̀ ń gbọ́ tó ń sọ. Gbà tó wáyá ní mo ní mobile sọ̀rọ̀, ó tiẹ̀ mi ò tiẹ̀ dáhùn ló múnà, mi ò tiẹ̀ mọ̀ tẹ́ ń sọ kí ló sọ náà. Wọ́n á ní pé ó fẹ́ fún mi lówó díẹ̀ kí ilé ọkọ̀ kan fi gba ṣọ́ọ̀bù náà. Ó wá dàbí pé it sounds somehow to me, torí pé mi ò mọ̀ bóyá owó wà lọ́wọ́ ẹ̀. Wọ́n á ní ohun kankan, ó ní ìbò ìhun fẹ́ sàn ìwòsàn, mo ní àkáǹtì náà, but mi ò fẹ́ kó send us àkáǹtì mi, kó kí máa lọ máa ná. Torí pé mi ti rí ṣọ́ọ̀bù báyìí. Wọ́n á ní kí mú àkáǹtì ẹ̀gbọ́n mi wá, kò sí àjọ gbé ó jìnà sí mi, kí mú àkáǹtì ẹ̀ wá. So mo á pe ẹ̀gbọ́n mi yẹn, mo á mú ìyẹn wá sàn àkáǹtì wá send us sí mi, mo á fún wá 100,000 síbẹ̀. I paid

Tinubu kọ́ ló ní kẹ́ ẹ mọ́ fọ̀rọ̀ kọlọkọlọ káwọn ọlọ́run o àwọn ọmọ nǹkan kan nínú òbítíbitì owó ètò lé díẹ̀ ní bílíọ̀nù kan náírà tẹ ni pé wọ́n yọ̀ǹda fún àjọ náà àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu wọn ni pé wọ́n ó ṣe

0: èyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Àmàlà dúdú àmàlà funfun Amala to fele bi eti ni sawewe du to yo kululu ore imule egbegiri pelu eran to muta kasa eku amojuba
3: no mommy this medicine is smelling and the taste is yucky
4: come on take it will help you get better
5: Hey, yeah, mommy and daughter, still struggling over this medicine palaver?
4: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
5: Awful taste? Have you tried Moxie?
4: Moxie? What's that?
5: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
3: This tastes great. I love it. More, please.
4: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go snaking back for more, okay?
5: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
6: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
7: Kòde jásùn tó láńtà, nígbàkúgbà tá bá jẹ́.
8: Gbogbo ní bara Golden Chance Lotto ẹkú àdúró ti wà lórèkórè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá wàrà sẹ́sà ni winnings Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Ìjẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
9: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
7: Nígbàkúgbà tá bá jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
8: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìà.

0: have a cough? I know just what you need. I'll give you Uniplex. It will clear your chest fast. Fast, fast, fast. Clear your chest fast.
1: Uniplex. Uniplex cough syrup gives you relief from sore throat, cold and chesty coughs. Manufactured by Daily Needs Industries Limited. Uniplex cough syrup is for children and adults. Uniplex. If symptoms persist after 2 days, consult a doctor.
2: Guy, we don't need talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
3: Oh boy, you don't talk. How bad? You know the tire.
2: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
3: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial star 312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down. Talk the go.
4: Ni mo ni iriri alagbara lopin ose nitooto won royin fun mi ni wo ṣugbọn kin le mo irufa iriri ti mo fe ni nibe gan mo ba kuku lo pelu awon ebi mi ore iriri mi gagara afi bi igba pe mo wa ni dubai ni oda bi kopin ose omo tanmo ni dakun je mo bi ton royin gan soft cleans hotel ni ile itura to gbunje fegbe to gbawobo fun awon afilele jaye oto pelu eniyan to mo bo se lo soft cleans hotel ti awon yaran loye won ni ka so ni tabi abo to peye iyen adequate security be ko si pe inna seju debi pe na lo aye gboko si won fokan bale logan to ba tin wole lo ti ni anfani si internet to yara fefefe o tan si be o ni Soft Plains Hotel exotic wine bar be fun awon to mayeje lodging and accommodation be fun awon to fe sun ayo Soft Plains Hotel wa ni Asan Street off Ososani Road Okeado Ibadan fun hotel reservation 0903 075 4272 tabi 0808 344 0105
5: Soft Plains Hotel On match hospitality.
6: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
6: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
7: Me and Maggi,
6: so good together.
8: Lopo igba awon eyan ki mo bi data won se man tete jo tan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan tete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
9: Yéé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
8: Ṣé mi ò sọ fún ẹ?
9: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
9: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
10: Ma wo mi bi mo se fe yin
11: mo n bo 32
12: FM 32 FM 94.9
13: to e seun adupe pe se wa nbe ti e n gbo wa ati lo sohun wa si ti pada de eni ba lo sohun na ni o pada de ka ma te si waju ba ba vendor na le se n gbo a wa loju opo Facebook 32 FM 949 fe yin e ba tin ba royan un lo eyin na to ba lawon ti o seri lokan yin e mo ko soju opo Facebook wa agba kin si wa nbi pelu wa na amo ifa ka to te si waju ja tumo ro awon eyan wa leti wi pe amala festival o wole de ton o
14: be ni on the 29 August
13: 3000 pere na si lowo ticket ta fi gbadun ara wa ti gbogbo ewodo awon kan e jade e ti e mo jade die e mo jade
14: ko se nti ale te pe ninu gbogbo wa eyin le ra fun yan ele de ba de fe ka ko wa so do yin te pe e ma ra inbox te ke yin na ma tun ma fun awon eyan lodo yin e ko si wa nla nbe a se
13: ada ka te si waju ifa
14: o ya e je ka lo si inu we royin daily trust e to jade laaro yi na ile bi ma sofin agbo ile de wa Nigeria oro to jade lati enu ajo eyi ton ri si oro awon alumanjiri ati awon to je wi pe awon mo ti won osin le eko won soro wi pe se ri bo ti le je wi pe ise awon ni lati moju tu awon mo yi sugbon ona to awon ise akan to ni se pelu na ti awon se ise akan si ona won ni wi pe ilegbe ma sofin agbo orilede wa Nigeria ona ni won yonda re fun awon ni won fi sinu abeto suna awon eje kawo ka ma gbe ise furniture ka ma gbe fun tailor ka ma gbe se mechanic ka ma gbe fun ya dresser eyin e wa wo bo lo se papo mo ra won alumojirin ati ona o da gba so pe nkan kan wa ni ara pe ka ma soju popo e te pe anuma enu le
15: akoko on lori e ni pe tan ba na fe se nkan maye derun titi wa lara nkan maye derun ti ko fi ye ki nkan o lo sugba le mo jiri gugu ala mo nti ise ti won wa fun tan ba kibo eyi kan ri ki won ki nkan bo national assembly ti won ni won kibo fa won yen boya ki nkan 100 kan ni 50 ni ko ma lo sodo ti mo kan won na mo 50 e si lo wo dada melo melo la won titi ti won da dada won da lo de bayi to jo ba si be asiri titi tin tunisin ni won wu jade
14: 8.4 billion naira o na ni won ni won ya soto fun ise akanse kiko awon opopo na
15: awon ma won jiri yen gangan se bi repete ni won kun le mi ton se ka ma fi le yoruba wa se example ni bi ton la won tin se ni obo se poto melo la won mo gangan te ma won awon foran anus mo se pe se nigeria o si lori time bomb bayi lori gugu ba awon yen se ri yi tori pe iwo to lohun pampa omo re to osu ke iwo na ni owo yi o ohun osu pe ko le se se pelu nkan te yan fojuri soro si nko ti wo bayi 8 point something ke wa down pa se le ke se nto to ke se nto ye ke je ki be awon mo pe ki se ro ni iwe o iwe se scam o ile aye yi se pe na ko to bomb ye ko to la o ona abayo wa fun o eti o le lowo ye jo kose kaka ti omo te mo finance laye igba ke gba won ta nwo ta lo pe won se dada yi ki se pe won lowo awon committee kan ben tawon mo nse niyan akireto jare se lo le won o fun lowo awon olu te so pe ilu won de won o ni nkan kan na won si je nkan to je fresh aje musa ida arabia bi apere eni awon kan so pe o lo ra camera fun odun mewa ohun ohun o te ngba to won lo aj the next to lo aj bayi shop yen won o da won mo won si bo un change e o li loju ese ni awon ijoba ti wa gba camera lo pe ile ti wa update pe ko need mo si gba lowo re o de sanwo yen normal wo yen fun ohun won to fe ni na ni conversation pe o ti se daada kila wa nse oloja mi o la nfun se ba won to ko grant ha ni je won ri grant gba awon to ti yo na ti kon to bi na to mo gbe grant won a gbe lo to ti mo mu nkan won lo won ti ya re ni 8.4 billion yi ke ko ka kiri awon omo niyan ti o ni ah nkan yi won se even bi te da yi ti se awon eyan melo ni awon kan ni di omi and that ti fun won awon kan ni di lewe ele nfun won lewo san so jora won ile won se ti da die te ba te lo ko le ball sibe awon lo se kan se won election bo won san wo le ball pe wo youth toxic os kini kan won gba lowo coxi iyan je sponsor ta won mo ti ori lewe lo te nfun omo ti ore nti o ran lo o se freedom tan korowo ile ise o se lo somo obo leko o so mo oku ni badan kilo ti e le fa won yan lo te fi san wo ball kini ball o je ti o lo si ode ni so an ro yin eyan te wa lagbon mi ase wo ta n waste yi yo de olodun ilanri yo ni won da wa laamu ta ri o omo 16 years ni n gba won agbalagba loju gbas boss ni won ri won mole nitori pe n ta fo wara wa fa to pe tun gba se le o ba rorun la ta ma gbogun ti ni o Nigeria yin daru
13: esun ki a to di pa mo kan si awon ara ile eni to je iyawo fun Erufai to ti fi gba kan ri je gomina ipinle kaduna ti won si n tona wade won lori awon oro kan to ti lo foto jade lenu won o wa ti soro wi pe loju iwe kenin Nigerian Tribune pe in ti are Tinubu n se fun oko ohun yi pe ko da o pe gbogbo ko ye ki oko ohun ko jo ohun ni o mo jeru fe yaye pe se bi tori ka mo ba jiya la se n ya ma jiya lo fa pe kan pada sodun 2023 pe ko fe si ilu tabi ile to ohun o fe sete tawon ki gbenga na pe edibo fun Tinubu edibo fun Tinubu oko ohun na ese se keke
14: o si lo re ta se funle ko to daji fowolu
13: agbakin o ni o ti wa wo kokoye tan ni nsin o di giburuku oro lo so le yo
15: en to ba wa lagbo mi ase na ni oru eru ti ogbo en to ba se lo lile di Nigeria sugbe jajo wo iyawo won right sugbo ke se president tan lo ke yele kan pe I am your underground job ti yan le se tin ko se paye la benu nje si baba na awon eru final se tan lati se be akoko ni to sele ni treason nkan to se ka ni lumi ti se poro oselu wa nbe ni awon ebi won gogoro yoju to ke je po ohun ehun se wa ehun ti nkan bo bi kan o n gbo gogo nkan ti olori abo ti so kaakiri national tv won ti so ni ile television kan won ti so ta do pe awon lawon ah gogo ti so lawon gbo won tun so pe chemical orisisi nkan ni won so lododo to wa se pe awon to ba si ranko laarin won ni o se komodi pe yo de lewon de o se ka won na mo si so ru e sugbon ta nso nbe na ni wi pe o ye ki ile ejo ko sajo won je bi ni won jare ni an fi ni pamọ ni gogo gba o tin poju ile ejo wa ko ye kejo mo fa le la fa le ju iyen nbe lara awon kan ti yan fe ti gogo nkan ta nse a de advise ijo wa ko lati da si oro yi tori pe teyan ba tin fe to eyan dun yan okay ejo e dajo e ti mo le ngba ti ya re ku gan inu be lo wa inu awe ibe lo wa eje e da ejo yi kan mo ki o jebi ni o jare to pe won jebi ninu to fin so won jebi sugbon pe ara yin na ni ejo wa nbi kan na na ni so idi to nfa to fi ya pe e to ni sise fun yin amo ya won eyan mi e ya be lo ni nbe mi ti rin ka ke to ku wa je ojo mo ra won na to pe en to ku oluje odaran lo na ise kan na won jo se Nigerian daru.
13: Ashun. E jamo si ojo opo le die die. 0906 2000 949 0809 7000 949 0705 5000 949 lojo opo Facebook 32FM 949 fenye.
14: E karo sa. Hello. Apetire.
13: So, hello. Echo legbe radio yin o.
14: Echo legbe radio yin o. Gbọjọ ko se dada tun.
13: So, mo gbianju, le fi 0906 sile ki e mo gbianju 0809 7000 949 0705 5000 949. Hello.
16: E ka
14: sa.
16: Adu awọ gba o.
13: Amen.
16: E da so fun awon yin wa. Omo ma so pe olomo je Nigeria ba. Tori baba kun ka ki Nigeria o ke to pe Nigeria ta ke. E ma ko baba to Nigeria ti ni kilode. Anabi ari ba nta temi en bo lo to di ko lori awon elo Olorun ko olomo e yi. Olorun mo dupe iya ye de. Ta ma gele ju me pa ma jo ba e ma ko baba to se ni e ma wi. E ma keto lo ba gba wa.
14: E se. Wa ni pe ko lo ba to Nigeria se. E ka ro. Ah, o dabi ojo opo se bakan bakan.
13: 0705 5000.
14: De yola ore won ki wa dada, won ni won ki agba kina. Won ni pe kilode to je pe a n dari jin awon agbe sumo mi. Eleyi to je wi pe o ye ki won fi won se won ati awon eyan to ba kowo je. Na, won ni awon agbe sumo mi pe ko won le nilo lati ma se eto mi bo ku sibo pada fun. E karo.
16: Esun.
14: Ati gbo yin.
16: Olóyè Ismaili ọmọlẹ́yẹ ní orúkọ tètè mi ò. Mò ń pè láti òpópónà Muslim ẹgbẹ́ dàtúwà àròjọ ní Ládìhùn. Bàbá wa kan Adémọ́ ń pèsè orí ètò ni bàbá wa Adémọ́lá Adéníjì láti ojú ọ̀nà. Wọ́n máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní Yorùbá máa ń sọ pé tí adé bá tàn án lóògùn náà, àwọ̀ ó fọ lẹ́yìn. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ olùkọ́ wa tó wà lọ́dọ̀ yín. Ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ báyìí mọ́? Aláwọ̀ ò ní fọ lẹ́yìn o. Wọ́n ní adìẹ yẹn gangan làwọn ó padà nù nítorí táwọn bá pọ̀ lẹ́yìn ó tún lè ṣeé ṣe kó tún yé yìí tí ó tún burú jù bẹ́ẹ̀ lọ. Àwọn tí wọ́n sọ pé ní àwọn yí àwọn ronúpìwàdà tìjọba ń já fi wọn ń jọ ẹ ká àwọn sẹ́nẹ́tọ̀ àwọn asòfin agbófinró yẹ ká ti tètè pẹ́ ni àmọ́ inú mi tó tè ṣe pé ní president Bola Ahmed Tinubu lo ọwọ́ agbára ti jẹ gbogbo ala ní sẹ́nẹ́tọ̀ mẹ́ta ń tètè kọ̀ọ̀kan dájú ẹ bá ti dà wá lógun ẹ má gbìyànjú kí ká fọ lẹyìn ká pa adìẹ yẹn pátápátá ni.
14: Ẹ ṣeun.
13: nje o ti di bi bowo lu abi gbese
14: se ah won da alaba ni won kan so moro ni o e ka ro
17: hello
14: e ka ro wa pelu yin
13: e se o
17: e ka ro anti sona
13: yes ma'am
17: o ki ada kinu
15: yes ma'am
17: ja ni be si la tojo oni I so fini just of the bible PCBC owo e le ma ka lojumo pe lagbaja ko wo je o awon eka so ko wo je o won de ko wo I lojojumo won de PCBC omo e gbo mi o ti o teke do ri partner o be lo mi ji la ro yi won de ko PCBC owo ni o ke ko wa so ki to le mu won ya da rule ko so ki to le gba won yen na gba ta won ara ti waju se ti won mu je ko ni wa lo elomi o se ni se ti o mu je o so gba wa lori rede yi lojo
13: eshun hello
16: hello
13: e ka ro
16: salam
13: eshun
16: ojo lati ye mr
13: ojo
16: gẹgẹ bi baba ti an so le kan je olorun ba wa tun orilede nigeria si ni o ẹni fẹni ba n sọ pé kí ìbàjẹ́ èèyàn kàn tan ara ẹ nínú ilé rẹ nídìí tan ara ẹ kọlọ́n tún sí orílẹ̀-èdè tí àwọn kan ti ń ṣèwà bàjẹ́ tí a sì ń gbọ́ dójúmọ́ ìkan ní gbajàbíàmílà ní àwọn gbogbo ẹ̀yàn tó fúra ìrìn yìí ààrẹ tó yàn sí ìgbìmọ̀ mi ẹni tó yẹ wọ́n kọ́kọ́ lépò lórí àga kí wọ́n ṣe ìwádìí gbogbo àwa ń sọ pé kí ìbàjẹ́ àwọn èèyàn kan àwọn báńdíìtì wọn ti pa àwọn èèyàn wọn ti sọ àwọn èèyàn dẹ wọ àwọn tí wọn dé kólẹ ní èkìtì ọgbẹnyà wọn sì tún wá sọ fún ọ wípé wọn ti ronú kúwàdà wọn ti dà wọn sáàrin a ti lórílẹèdè ìbàjẹ àfi bọlọmọba wa tó ṣe ni pàápàá ìjọba tó wà lórí ètò
14: ẹsùn. Gafar Raftori Adewale wọn ni pé orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wọn ni pé kò bàjẹ́ rárá o wọn ni ó kàn jẹ́ pé àwọn tó kẹsẹ̀ bọ́ra kówó sì bẹnu tí wọ́n wà ní ìgbanu èyí tó yẹ náà ni ó fà á tó fi jẹ́ pé gbogbo rẹ̀ yídà yídò wọ́n wá ní pé àwọn nígbàgbọ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà yóò tún wá gòkè àgbà wọn ni tí a bá fẹnu kò láti gbé ìgbésẹ̀ ìṣọ̀kan tá a sì ní bó ṣe tó àti bó ṣe yẹ.
13: Hello.
18: Arábìnrin Adẹnusọ àti Mọ́lá tó fojú mẹ́rin ló gbọ́n ṣe tí wọ́n lọ. Bàbá ilé rẹ̀ ni ó ń gbé àti ilé iṣẹ́ yìí. Bákan tó nílò fi ẹ̀fọ́ wálé ẹ̀ jẹ́ ká máa múnú ara wa lọ. Láwọn orílẹ̀ èdè ti mọ nǹkan tí wọ́n ń ṣe tán ní àkóso tá à ń ṣe ìbílẹ̀ lọ ti mú wa. Ní ìrògbódì ìgbà tó lérò pàṣẹ káwọn tó gbógun sí tó wà bàjẹ́ wọ́n tó mú iṣẹ́ sí ìyọrantí wọ́n bá ṣe gbọ́ ní kété tó ṣẹlẹ̀ wọ́n tẹ̀tẹ̀ fún ìwádìí nìyẹn ṣùgbọ́n àkóso ìwá ń rí àìṣẹ́ máa bọ́ máa kéde fún ìlà ìjà àkóso àwọn olùdó.
13: Ojú òpin
14: ojú òpin
13: ẹ ṣeun ojú òpin ọ̀hún lọ a ní láǹfààní láti gbé
14: ìpè kankan
13: kí ni èyí ti ṣò jábọ̀
14: lórí pa ẹ̀tọ́ ká tó lọ lórí ẹ̀tọ́ lónìí ọkàn pàtàkì nínú àwọn olólùfẹ́
13: wa nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wa wọ́n ti ní ká bá wọn kí olólùfẹ́ wa kan náà tó jẹ́ pé ení gangangan ìlọ́jọ́ ìbí wọn ọjọ́ kẹjọ oṣù keje orúkọ wọn náà sì ni àlùfáà pásítọ̀ olúfẹ́mi olútayọ̀ sàláwù tí wọ́n jẹ́ ọlọ́jọ́ ìbí òní happy birthday to you sir tolóògùn dárí náà lórí
14: gbígbà kí ọdún kan ẹ ṣe gan agbá kí n bá wa dágbére fún ara rẹ
15: kópa tí kí nàìjíríà lè da ojú òde tiwa nàìjíríà ò ní bàjẹ́ o.
14: tó a ti la púpọ̀ àti kanlé àti gbáwòrán gẹ́gẹ́gẹ́ àti fowó ẹ̀ ti síbì kan fún títà rẹ̀ lórí ètò yìí tiwa baba fẹ́ndọ̀ ẹ láǹfààní láti pàdé àwọn akánkẹgbẹ́ wa bó bá di ọ̀la èmi ni kúnlé fàníyìn ẹ kú kalẹ̀.
13: Orílẹ̀-èdè Nàìjíríà yóò dà kò ní dànù Olúṣọlá ọmọ mọ̀ọ́mọ́ ló kọ́ mi agbẹnusọ yín náà.

0: Bá ti lọ ṣe ìkéde àti ìpolówó ọjà tàdé.
1: Lórígun mẹ́rẹ̀ ní Yorùbá, ìpọ̀rí máa pọ̀pọ̀ ẹ̀wọ́ péjọ sí ní Ìlọrin. Ẹ máa sọ wípé kájọ gbogbo.
0: À ń wá wọnú ètò ṣẹ́yà láàárọ̀ ìnísàn.

0: jírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ́ẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

tí wọ́n sọ bẹ́ẹ̀ pọ̀ ń sọ̀rọ̀ ara wọn lẹ́yìn nínú ọjà láàrin ẹbí láàrin tẹ́gbọ̀n a sọ pé àbúrò òun ń sọ̀rọ̀ òun fàbúrò wọn lásbọ̀n lẹ́yìn ẹ̀dẹ̀gbọ́ o gbogbo wa pátá là ń kígbe má sọ̀rọ̀ mi lẹ́yìn sọ mi sọ lójú mi kódà ọ̀pọ̀lọpọ̀ wá ní tí màá lè sọ lẹ́yìn ọlọ́rọ̀ ní ìdè sọ lójú ọlọ́rọ̀ ní ìní sọ lẹ́yìn ẹ̀.

0: yóò kó ti bẹ̀rẹ̀ sí ní sẹ́jú ẹja máa ń gbé ìpìlẹ̀ ọkọ̀ọ̀kan. Ẹ̀lú ẹ̀kú ojúmọ̀ ẹ̀ka àárọ̀ o. Ẹ̀ka àárọ̀ sà. Lọ́n lọ́n mo mọ̀ sí ń gbò yín kí ló dé. Yes, sir. Mo ń gbọ̀. Ń já lólólóló lọ́n lọ́n náà ni.
1: Tẹ́rí mo mọ àwọn èèyàn kọ̀ọ̀kan tán máa ń sọ̀rọ̀ kan pé kọ́lọ́hún kó wò wá àwọn dá àwọn lẹ́jọ́ kọ́lọ́hún ó kó wò wá àwọn dá àwọn lẹ́jọ́. Èmi wá máa ń kọ̀rẹ́ ti àwọn èèyàn pé ẹ máa fi ọlọ́run kọ́lọ́hún kó wò wá àwọn dá àwọn lẹ́jọ́. Torí tí ọlọ́run bá wò wá wa dá wa lẹ́jọ́ kò sẹ́ni tí è sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Ẹlòmíì ó sọ lásọ bàjẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó fẹ́ gbé fún ọ gan wọn ní gbé fún ọ. Ẹlòmíì ó wàá fẹjọ́ sùn mo yóò ní mo kàn ní sọ fún ẹ ní o ìmọ̀ yìí ní ìní kò sọ fún o ní wàá pẹ̀lú tọ̀hún pé ní jẹ́ kí n bí n bá bí n jẹ́ kí n bí tó bá ti ní kí n má bí a jẹ́ pé irọ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀nù mo kàn ní wàá sọ fún ọ ní irọ́ ọ̀rọ̀ ẹ̀yìn nìyẹn. Kò sẹ́ni tí òkú gan wọn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kò wá sáwùjọ tí ò wá sí. Kò só nígbàgbọ́ òdodo kankan lórí eléyìí kẹ́nìkan wà kò ní sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wọ́n ń sọ àmọ́ àwọn tán tó wá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tán tún sọ lójú èèyàn ká tó kírẹ́dìtì wọn. Yes ẹni tó sọ̀rọ̀ ẹ lẹ́yìn tó tún sọ lójú rẹ̀ kátó eléyìí ká tó kírẹ́dìtì ń tọ̀hún. Àmọ́ èyí tó lọ́mọ fi sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lásọ bàjẹ́ kúkú kọ́kọ́ sọ lójú rẹ̀.
0: Ṣé gbogbo ọ̀rọ̀ lèèyàn á lè sọ lójú ọlọ́rọ̀ ṣó ṣe é ṣe
1: bẹ́ẹ̀. Ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ èèyàn lè sọ lójú ọlọ́rọ̀ gbogbo ọ̀rọ̀ sí túkọ́ lèèyàn lè sọ lójú ọlọ́rọ̀ èèyàn lè fi ẹ̀nà sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ èèyàn lè fi òwe sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ èèyàn lè pasamọ ọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ tí ó fi mọ̀ pé ní owó yìí ó fẹ́ gbà mí o ọ̀rọ̀ yìí ó fẹ́ ta bá mi o. Kò ẹnìkan wà láyé tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kò wá sáwùjọ tí ò sí kò tó nígbàgbọ́ òdodo kò sí kírísítẹ́nì òdodo kankan lórí ẹ̀ kò sí mùsùlùmí òdodo kankan
0: lórí ẹ̀. Ẹ̀yin náà ń sọ̀rọ̀ ẹ̀yìn báyìí.
1: Kò sẹ́ni tí ò sọ̀rọ̀ ẹ̀yìn rí ní ìdíjọra mi lẹ̀.
0: Ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn.
1: Ní ìdíjọra rẹ̀ ẹni tó bá yọ ara rẹ̀ lẹ̀ irú ọdún pa ó ń parọ́ ni.
0: Ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn mo ti mú bá wọn.
2: Wọ́n ń pariwo
0: kíá. Ìsmáìlì ọ̀mẹ́lẹ́lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yìn mo ti mú bá wọn. Ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn.

0: Hello, Eku Ojuma Eka Aro. Eka Aro Eku Ojuma.
1: Hello, Eka Aro.
0: Yes, sir.
1: Eku Sir.
0: Esho Ndadi mi.
1: Ope my God.
0: Ah. Say na man sorrow le yin ni.
1: E ko ba opolopo yan lorugun merin agbaye ko se ni ti o so.
0: Eh.
1: O wa pe si ona meta.
0: Okay, akoko sir.
1: Oro yin. Nipa ti o da. Nipa eniyan. Elekeji oro eyin o wa pe pa lati admire on to nse eleketa ele ni oro eyin je pe lati ri ba ye ni yan je adeje o so yin nisin ala koko e eje ijoba Nigeria se example
0: okay
1: e wo ba se nsin e wo ba wo yan se soro won o si ja ti o ni ise gbogbo ba wo yan so yin Ebilika sọ pé èyàn lè tajà ẹ̀pẹ̀ kó bá gbowó òkúta ó lẹ́yìn tó bá yí òkúta lòkúta yóò padà pa. Lóòótọ́ ni Dávidì sọ.
0: Nígbà
1: kẹ̀kẹ́ tó bá ń sọ̀rọ̀ ọmọ ni kejì ẹlẹ́yìn òun ó ké kúrò. Òun ò ní bá lọ ẹni bẹ́ẹ̀
0: yìí.
1: Bẹ́ẹ̀ ẹni bá ṣe ibi ẹrù ẹ̀rìn pé Sọ́ọ̀lù ń ṣe ni sí Dávidì eré rẹ̀ ni Dávidì ń ṣe sí. Àjẹ́ńdọ̀ dìde àdúrà tí Dávidì gbà.
0: Mo wa pẹlu yin o.
1: E ri pe Sọ́ọ̀lù parẹ last na ni. O ṣubúru dani. O ṣe pe ma ṣe nkan buruku. Táwọn yàrá bá ń sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn tó ń ṣe láwọn èèyàn rí bí ẹ̀. Wọ́n á kẹ́sẹ̀. Ìyẹn wá. Ṣé yàrá ọ̀rọ̀ ẹ̀yìn kejì ni ẹni tó ṣe dáadáa káyọ̀ wá pé o ò rí bó ṣe ń ṣe. Ẹ wo àwọn tó ń gbábọ̀ yẹn ní ìsìn. O ò rí lágbájá. Wọ́n sọ̀rọ̀ àwọn. Bẹ́ẹ̀kẹ́tẹ́ wá ní ẹni tí ò ṣe bí ṣèyàn sọ̀rọ̀ ẹlẹ́yìn mo sì bá jìnlẹ̀ sọ́tò kò lè ṣe lórí ẹ̀ tí ọwọ́ rẹ̀ bá ti mọ́ àwọn tó ń sọ ni yóò padà padà sórí wọn
0: ló ti jẹ́ mi. Ó kọ yín dádì mi. Sá.
1: Abimbola Abimbola.
0: Ẹ ṣeun bàmí Abimbola ẹ pẹ́ fún wa o. Ẹ pẹ fún wa o ẹ ṣeun sá o. Ẹ lé ojú àlọ́ ṣe kéde àti ìpolówó ọjà bàbá lọ tá a padà. Ẹ mọ nǹkan ẹ mọ so àti ìrè èèyàn kankan tí ì sọ̀rọ̀ èèyàn lẹ́yìn rẹ̀. Wẹ́dọ̀ Aisha lòun ì sọ̀rọ̀ èèyàn lẹ́yìn o ẹ lẹ́ńbẹ̀ẹ́ kú kalẹ̀.

0: go. Shani kan wa ti e soro eyan leyin seyin e soro eyan leyin.
1: Ladies and gentlemen,
0: so ti e se se sa keyin ma soro eyan kankan leyin.
1: Gentlemen, old and young ones,
0: enter ajo yiri yawo niyan ta ajo npe kelu 070 5 meji odo meta 949.
1: Very good. To dance for elders and
0: 08097 odo meta 949. Eku oju me ka aro o. E ka aro sir. Yes sir. Mr. Opeyemi ndi kan mo ngbo yin sir.
2: Mo ni esugun soro eyin.
0: Esu soro eyin.
2: Eh to lo soro Job fun to ni oro re ti poju.
0: So eyin na ma nsoro eyan leyin lede kan. Hello sir. Ah won ti sa lo. O dun mi sha. Hello. Hello sir.
3: E ka aro sir.
0: E ka aro mommy.
3: E ku eto.
0: E se ma.
3: Ẹri le wọ lagbara Ọlọrun.
0: Ami Ọlọrun ma.
3: Nkan mi fẹ ni.
0: Ami ma.
3: Ẹ gbé kalẹ̀ láàárọ̀ yìí, kò máa sẹ́ni tí ò bá rí. Kò sẹ́ni kankan tí ò bá rí ní gbogbo àgbáyé. Bó ilẹ̀ yẹn ṣe ní sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Ọkọ ni bẹ́ẹ̀ bá ṣe dáadáa fún yàn. Tó wá rẹ́ lómi yóò sọ pé ẹ bá ń ti ẹni yìí o, ó sì ṣe dáadáa báyìí báyìí fún mi o. Ọ̀rọ̀ èèyàn sísọ lẹ́yìn okun sì dáde méjì. Dídára àti nígbà ìdá. Kò síbẹ̀ yóò ṣe ní sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Àti dídára àti èyí tí ò da èyí ó sọ. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa fún èyí ó sọ. Bẹ́ẹ̀ bá ṣe ṣàbùrú fún èyí ó sọ. Kò sẹ́ni tó ẹ̀skéèpù àìsọ̀rọ̀ èèyàn lẹ́yìn láyé. Lọ́run wà pẹ̀lú ẹ̀rí mi sọ.
0: Àmì ẹ̀ṣọ́.
3: Ọpẹ́ ló yẹrù ni látọ̀ yìí.

0: 2 FM 94.9.
1: Ẹ̀tẹ̀ ti le ko láti gbọ́ ìròyìn tó ń lọ lágbàáyé. Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.
2: Mo kíyìn ẹ kásan àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ ń lè ń gbọ́ láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9. Olúṣọlá Mọ̀ọ́mọ̀ lóníròyìn yín, àwọn kókó tó fojúlédè nínú ìròyìn náà. Ìṣíkẹrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì há sílẹ̀ South Africa tó yẹ kí wọ́n gbé padà wálé, ẹni ìdíwọ́ ti dé bá ìrìn àjò wọn báyìí látàrí kùdìẹ̀kudẹ̀ tó dé bá ọkọ̀ ojú òfurufú tó yẹ kó gbé wọn. Iléeṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà lórílẹ̀-èdè Nàìjíríà, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tó fi mọ́ àjọ EFCC ti ń gbé ìgbésẹ̀ tako fífi ìbálòpọ̀ lójú bìtì. Ní ilẹ̀ òkèrè orílẹ̀-èdè China ni wọ́n ti ṣàyẹ̀wò ohun ìjà wọn kan báyìí, èyí tí wọ́n ṣe nínú òkun ti Pacific. Lábala eré ìdárayá, àjọ FIFA ti ṣàfihàn bọ́ọ̀lù tuntun tí wọn yóò lò fún àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó kọ́gùn sí àṣekágbá. Lábala múlùúdùn ní ìròyìn ti jáde wípé ètò kan eléyìí tó wáyé ní ìlú Èkó tó jẹ́ ti àgbáríjọ àwọn olórin ti Afro, iná ni àjọ tí ó ń bójútó ọ̀rọ̀ àwọn tí wọ́n bá ṣe ohun tó fakọyọ ti Guinness ti gbóríyìn fún. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́, ìjọba àpapọ̀ náà ló ti ṣe ìkéde wípé ọ̀wọ́ kẹrin àwọn tí wọ́n kóbọ̀ láti orílẹ̀-èdè South Africa tí wọ́n jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣì há sí ilẹ̀ náà, iná ló jẹ́ wípé ìdíwọ́ díẹ̀ ti dé bá ọkọ̀ ojú òfurufú tó yẹ kó gbé wọn wá padà sórílẹ̀-èdè Nàìjíríà báyìí látàrí bí ó ti jẹ́ wípé gíláàsì tó ń wo ọ̀kan fún ọkọ̀ ojú òfurufú náà, iná ni ó ti san eléyìí tó sì ti ṣe àkóbá àti ìpèníjà fún bí ó ti yẹ kí wọ́n padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ọkọ̀ náà ló yẹ kó gbéra láti ìlú Johannesburg ní orílẹ̀-èdè ti South Africa, àwọn ọmọ ọbọ̀ padà wálé. Alukoro fún iléeṣẹ́ náà Kimebi Ebefa ṣàlàyé wípé ojú òpó ti airpeace náà ni wọn yóò gbìyànjú láti tún ṣàmúlò ọkọ̀ ojú òfurufú míì, èyí tí wọ́n fi kó àwọn tí ọ̀rọ̀ náà kàn padà wá ní bí ó ti ń fi dá àwọn tí wọ́n fẹ́ rìnrìn àjò náà lójú. Nínú ìròyìn mìíràn báyìí, iléeṣẹ́ tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà ti orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ ìtanáwádìí àti àjọ tó ń gbógun ti àwọn tí wọ́n bá ń lówó òlò ní pòǹpò lórílẹ̀-èdè yìí EFCC, náà ni wọ́n ti wípé wọ́n ti ṣetán báyìí láti gbé ìgbésẹ̀ tako àwọn tí wọ́n bá ń gbìyànjú láti máa fi ọ̀rọ̀ ìbálòpọ̀ fi lu jìbìtì owó. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan léyìí tó wáyé nípínlẹ̀ Èkó, ẹni tí ń ṣe adarí lẹ́ka tó ń bójútó ọ̀rọ̀ iléeṣẹ́ Amẹ́ríkà ní ilẹ̀ Nàìjíríà náà, James Smith, ni ló wípé àwọn ẹ̀ka ọ̀hún ni wọn yóò mọ̀ fọwọ́wẹ́wọ́ lórí ọ̀rọ̀ náà láti lè ṣàṣeyọrí. Nígbà tó náà ń sọ̀rọ̀, ẹni tí ń ṣe adarí fún zone kejì fún àjọ ti EFCC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, Bawa Kantugo, náà ló fi ọ̀rọ̀ ìdánilójú léde wípé àwọn ẹ̀ka náà ni wọn yóò fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ náà. Ṣáájú ni àwọn ìṣẹ̀lẹ̀ kan ti wáyé èyí tí kò yọ ti èyí tó ṣẹlẹ̀ ní oṣù kẹrin ọdún 2025 sílẹ̀ níbi ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ ààbò ní ilẹ̀ ti Amẹ́ríkà, FBI bí wọ́n ti fi ìkélé òfin gbé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 22 kan èyí tí wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ fífi ìbálòpọ̀ láti gbowó lọ́wọ́ àwọn èèyàn ní ilẹ̀ Amẹ́ríkà, èyí tó ti yọrí sí bí àwọn ọmọ tí wọn ò tí pé bí 20 tàbí ju 20 lọ tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu ara wọn ní ilẹ̀ Amẹ́ríkà lọ́dún 2021. Ní báyìí náà, adarí fún iléeṣẹ́ kan eléyìí tí ìjọba tí wọ́n ń taná wádìí rẹ̀ lọ́wọ́ lásìkò yìí wípé ó jẹ́ ayédèrú ẹ̀ka ìjọba tí wọ́n pè ní èyí tí ó ń bójútó ọ̀rọ̀ ìdókòwò láti ilẹ̀ òkèrè, ní ẹni tí ó pera rẹ̀ ní adarí àjọ náà, Adeniyi Adeyemi ti foro lede wipe ohun ti setan lati sise papo pelu ajo ti o n gbogun ti oro iwa jagudu jera ati awon oro mi to ba jemo leyi ti are orilede Nigeria Bola Tinubu ti pase wipe ko tona wadi oro na laarin ogbon ojo nigba to n foro lede nibi foro wa ni lenu wo kan leyin ti ase na ti jade latenu are Tinubu eni Adeyemi ti wipe ohun ti setan lati jowo gbogbo awon iwe eleyi to ba ye ati awon adehun eyi to fidi ile ise na mule ninu itesiwaju itanawadi ti won yo mo se lori oro na bi o tile je wipe ile ise are duro lori wipe won ko mo nkan kan nipa e ka ohun

0: ọdá èmi ó pa ọ láyò lélẹ̀
1: ṣe báyìí náà
0: bá mọ̀ tán ó pa wá láyò lánàá ó pa wá láyò lánàá
1: tèmi tí mo ti rọ pé mo ti sá pamọ́ síbi tí wọn ò ti lè rí mi
0: àní gbogbo kọ̀rọ̀ tá a fara pa wọ́n sí lánàá ni wọ́n ti wá wa jáde ẹ̀yin sáré budọ́ mo gbé fún yín.

0: Hello, o ya o la pa be. E ka so.
1: E ta le bu o.
0: Sare bu do.
2: Amu eyan mi latogun ko.
1: Hey. Mo se je ni ya.
2: Eleyi ofogun state.
0: Oni nkan ofogun.
1: Lata ijebu.
2: Ah. Yes, I love that. Lati ijebu.
0: E wo tun ijebu.
2: I jabu stay. Jẹ́gbọ́n mi dáadáa.
1: Mà ń gbọ́ yan.
2: Torí mo tún fẹ́ kẹ́ ẹ jẹ lọ́sàn-án yìí ni o. 464,000 naira. Ẹ sọ ní Yorùbá.
1: Ẹ lọ. Ṣé ẹ fẹ́ nọ̀nà?
2: Kí lẹ sọ?
1: 464,000 naira.
2: Ẹ péré.
1: Ìyẹn sọ̀rọ̀.
2: Ọlọ́run
1: àpọ̀ ìlú ńlá sáàzọ ní tí ó rẹ̀
2: kọ́rọ̀. Àmì.
1: Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa náà a ní gbọ́bí sẹ́ni kọ̀ọ̀kan
2: wọn. Àmì Ọlọ́run.
1: Bàbá wa Bọ́lá Yaléyálé Bàbá Jà Ìdí Bọ́rọ́bọ́rọ́ Alámọ̀là. Ẹ jẹ́ kí n bá bá mi yẹ gbà wò.
2: Ok, bẹ̀rẹ̀ lẹ́kùnrin lè fẹ́.
1: Àbí ẹ jẹ́ yẹ̀wò.
2: Bẹ̀rẹ̀ lẹ́kùnrin. Kẹta. Ẹ kàn dárúkọ àwọn mẹ́rin tó ti ṣe gómìnà lẹ́ẹ̀bàdàn rí péré tí sì ń bẹ láyé.
0: Àhórọ̀.
1: Mo mọ̀ mà. Lẹ́ẹ̀bàdàn tí wọ́n bẹ láyé.
2: Mo kàn ti sí bàbá
1: mi. Ìtọ́ra sí bí Ọládọ́jà.
0: Òde ní kábíyèsí o.
1: Gbọ́dọ̀ Ṣèyí Mákindé.
2: Tó ti ṣe é rí ni mò ń sọ ìpè tí ń ṣe lọ́wọ́.
1: Fọ́lápọ́sọ̀lá.
2: Àwọn náà wà láyé.
0: Ẹ ó di méjì.
1: Méjì
0: ló kú tẹ́ ẹ wá. Yí dámọ̀ náà sí olúwa olúwanu. Wọ́n jà fitafita.
2: Níbi wọ́n bá ti kan bàbá Kọ́lápọ̀sọ̀lá lọ́sàn-án.
0: Àwọn tán.
2: Bàbá lè sùn lọ.
0: Hello. Hello, ẹ ká sọ.
2: Hello, sir. Yes, sir.
1: Adébọ́lá ni láti òkè bọ́lá.
2: Ẹ ká bọ̀ sórí
0: èkó, sir. Adébọ́lá látòkè bọ́lá, ẹ ká sọ, sir.
2: Gba àmọ̀tàn lè fi bani jà bèrè lẹ́ẹ̀kìlú lè fẹ́.
0: Ẹ fún wọn ní tó rọ̀ o.
2: Ó ní ìgbà fún ọ.
1: Ẹ jẹ́ ẹ mọ̀ pé ó ti tọ́dún kan
2: báyìí. Ṣé ẹ mọ̀ pé ọmọ ọlá ni wọ́n.
0: Ọmọ ọlá ni wọ́n.

0: olórí orílẹ̀-èdè lẹ́ẹ̀mejì méjì.
1: Olórí orílẹ̀-èdè méjì
0: méjì.
1: Ok, a ní Atiku, Abdulsalam Abubakar.
2: Ìpínlẹ̀.
0: Ìpínlẹ̀.
2: Kìí ṣe àwọn olórí.
1: Ok, ìpínlẹ̀, ok, Niger.
2: Ode ni.
1: Niger.
2: Niger, ode ni.
1: Sokoto.
2: Sokoto di méjì.
1: Ẹni.
2: O ya.
0: Odi méjì.
2: Ah, ọjà bọ̀. Pátápápá lẹ̀ bá ti mú.
0: Wọ́n fi falẹ̀. Wọ́n mọ̀.
2: Wọ́n mọ̀ lóòótọ́. Wọ́n mú Niger, wọ́n mú Sokoto, wọ́n mú Katsina. Hello.
0: Hello.
2: Ẹ̀ka sọ.
1: Ẹ máa kú ètò.
0: Yes, ma'am.
1: Ẹni ni wà lágbára.
0: Ìyàn mi ni.
1: Àti mẹ́rin mo kí yín ọ̀rẹ́ pé.
2: Ẹ̀ka sọ ma, yes, ma. Wọ́n ń ṣèjọba ológun lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Cameroon.
0: Odeni.
1: Nusie.
0: Odi méjì.
1: America.
0: Odi mẹ́ta.
1: Germany.
0: Ọwọ́ mọ̀ sí
2: mẹ́rin. Odi mẹ́rin. America.
1: UK.
0: UK.
1: Àti lẹ́yìn ẹgbẹ́ sọ pé mi gbà.
2: Emi.
0: Ẹja máa wú kí tòótó parí.
2: Láàmì ẹ̀dọ́ kùn mọ́ bí ó dàbí mo gbọ́ UCH.
0: Èmi náà gbọ́ nítòjọ.
2: Ẹ gbọ́ UCH.
0: Mo gbọ́ nítòjọ.
2: Ọ̀dà.
0: Bèmi àti mọ̀mọ́ lẹ̀.
2: Ọ̀dà oyè mi.
0: Ṣé wọ́n lọ jàmẹ̀lá lọ́yọ̀ọ́ ni?
2: Hello.
0: Ẹ̀ka sọ.
1: Èmi náà gbọ́ UCH.
0: Ẹ̀yin náà gbọ́. Ẹjọ sister mi ni wọn ẹjọ dúró náà. Yes, ma'am.
1: Ẹkùn ìyá Mary UCH.
2: Ọ̀dà.
1: Ìbéèrè kẹfà. Àbí ìwọ̀n wà láti dín kan.
2: Ẹ̀fẹ̀
0: máa bu alẹ́ bu ara.
2: Ẹ̀rọ o, àwa ọ̀fẹ́ o, UCH wà o.
1: Ìbéèrè kẹfà.
2: Látọ̀dọ̀ ta ni.
1: Ó ti pẹ́ tí mo ti jẹ o láti bí oṣù márùn-ún.
2: Ọ̀dà látọ̀dọ̀ ta lẹ ti fẹ́ mú béèrè.
1: Ọ̀dà àti lẹ́ẹ̀mí.
0: Ok now.
2: Ọ̀dà ẹ ti wá jẹ lónìí.
0: Ẹ kọ wọ́ọ̀fù bọ́lú.
1: UCH Abíọ̀lọ́.
0: Ẹ kọ wọ́ọ̀fù.
2: Oya ní pápápá ẹ dárúkọ àkọlé ọba Aládé mẹ́wàá péré nípínlẹ̀ Ọ̀ṣun ṣẹ̀rí pórọ̀.
1: Láìwọ aláìní ìmọ̀.
0: Ẹ bẹ̀rẹ̀ láti kiri.
1: Lẹ́yìn Adéyẹ̀yẹ̀
2: fún ògùn. Àkórí wọn ni mo pè é kì í ṣe orúkọ wọn.
0: Ẹ bẹ̀rẹ̀ láti kiri.
2: Àkórí wọn.
1: Nípínlẹ̀ Ọ̀ṣun.
0: Ẹ bẹ̀rẹ̀ láti kiri. Ẹ wọ́n kà máa mú lọ báyìí ní Ìkirè, Apòmù, Ìkòyí, Agbóòwú, Gbọ̀ngàn.
2: Wọ́n fẹ́ mu. Bíbélì yẹn ṣe rọ̀ tó. Wọ́n fẹ́ mu.
0: Bá a ṣe máa wọ mọ́tò lọ, bẹ́ẹ̀ kàn máa tó lọ ni.
2: Hello.
3: Hello, ma.
2: Hello, ẹ̀ka sọ.
3: Ogun ti wọ́n yẹ sọ.
2: Yes, sir.
3: Yàtọ̀. Bàbá bàdà.
0: Yes, sir. À ń gbọ́ yìí.
2: Bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá. 0705-5949-0809-7000-949. Hello.
0: Hello.
4: Hello,
0: ma. Ẹ kú ètò.
4: Ẹ ká sọ fún ẹ kó ìgbòho àti
0: mi. Yes, ma. Jàǹká wọ̀ ń bẹ.

0: lẹ́yìn àlàáfíà àlàáfíà náà tún ni
1: bàbá lógún ẹrú
0: bó ti wù kẹ́yìn ológun ẹrú kódà béèyàn bá níwọ̀ fún ọgbọ̀n birúfẹ́ ni bẹ́ẹ̀ bí ò bá lálàáfíà àdúẹ̀ yọkan dundun náà ni ó pè ká yí ọmọ ọ̀bó ń bẹ lódùmarè nǹkan tí kì í sú ẹ̀dá láyé lára rẹ̀ náà làlàáfíà ìdààmú jẹ́ nǹkan tí mo ń tètè sú ẹ̀dá kó lódùmarè kó má fi san ara wa ìjà ara wa kó má fi dè wá lókùn 32 fm 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn ipò ṣónú gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa lórí ètò dókítà orí afẹ́fẹ́ mo kí wa káàsán pé a kú gbìyànjú a kú bójú ọjọ́ bó ṣe rí a kú kó lè dá àti gbogbo wa ń bá káàkiri kó lè dá tó ń tàlàáfíà òun náà la ṣe ń sọ fún wa pé ó ṣe pàtàkì láti ṣe ìtọ́jú ara wa lórí ètò dókítà orí afẹ́fẹ́ lónìí gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìlera wa òun náà la máa ń jíròrò lé lórí pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà àwọn nọ́ọ̀sì àwọn màmá wa tí wọ́n jẹ́ agbẹ̀bí nímọ̀ ti ìlànà ìṣègùn òyìnbó àwọn náà ni wọ́n máa ń wá sórí ètò yìí àti gbogbo àwọn tí ìlera wa tó kàn pátápátá lórí ètò yìí lọ́sàn yìí mo lórí ọ̀fẹ́ láti sọ fún wa wípé màmá wa Janet Olú Fúnkẹ́ Fátúnbí tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ elétò ìlera gẹ́gẹ́ bíi nọ́ọ̀sì onímọ̀ tòyìnbó àti kágbẹ̀bí ọmọ pàápàá jùlọ àti ìlànà nípa ìfètò sọmọ bíbí family planning àwọn ni wọ́n ń bẹ pẹ̀lú wa nínú okulu gbóhùnsáfẹ́fẹ́ yìí Mrs. Janet Olúfúnkẹ́ Fátúnbí nursing midwife and family planning àti bẹ́ẹ̀ lọ ló bí n pé mi ò ka dókítà bẹ́ẹ̀ sì náà ni nǹka nọ́ọ̀sì ṣùgbọ́n àwọn màmá wa tí wọ́n kà á àwọn náà ni wọ́n wà pẹ̀lú wa níbi mọ́ọ̀mì ẹ̀ka àsán
2: o ṣe dáadáa lẹ́wà o ṣe dáadáa lábá yín o
0: àdúpẹ́ gbogbo àwọn olólùfẹ́ wa àti olólùfẹ́ yín tí wọ́n ń gbọ́ yín jákèjádò àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ kí wọn ní gbólóǹkan
2: ẹ kásán o a kú àkókò yìí o ìgbà òjò yìí àtura o
0: àmì
2: orílẹ̀-èdè nàìjíríà ní ìsinmi
0: àmì
2: ẹ kúlé o
0: ẹ káàbọ̀ mà gẹ́gẹ́ bí nǹkan tá a ní ká jíròrò lé lórí lónìí ẹ̀hún náà ni bí nǹkan oṣù tó ṣàdédé mọ́wọ́ dúró àti ìgbà tí obìnrin tí ẹ á sọ wípé kò ṣe nǹkan oṣù mọ́ ní ìlànà ti ẹ̀yin onímọ̀ ṣègùn òyìnbó àti gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti kó tó di wípé yóò kọ́kọ́ di pé kíní yìí kò wá mọ́ o ìyẹn pé obìnrin ń ṣe nǹkan oṣù ẹ̀ kó tó di pé kò ní í wá mọ́ kí ni nǹkan tó máa ń fà á àti wípé nǹkan oṣù obìnrin eléyìí tá a kọ́kọ́ pè ní ṣe perimenopause ṣé bẹ́ẹ̀ ni ṣé mo gbà á dáadáa
2: o gbà á
0: ọlọ́run ṣeun kí n mọ́ kọjá ààyè mi ni ẹ ṣe mà ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rù kí gangan ni nǹkan tí à ń pè ní perimenopause
2: ayé obìnrin kún fún oríṣiríṣi ètò gẹ́gẹ́ bí ọlọ́run ṣe lànà ẹ̀ sílẹ̀ ecclesiastes oníwàásù ní pé àkókò wà fún gbogbo bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ wípé à ń ṣe nǹkan oṣù ó ń palẹ̀ mọ́ afẹ́ lè sọ pé wípé ó dàbí ìdàkejì ìgbà tí a bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan oṣù tí obìnrin di obìnrin tí à ń ronú wípé ó lè di abiyamọ torí pé gbogbo nǹkan tí à ń palẹ̀ mọ́ yìí nípa pé à ń ṣe nǹkan oṣù láti mú wa láti múra sílẹ̀ láti di abiyamọ ni lẹ́yìn ìgbà tó bá wá di wípé abímọ
0: a n toju omo o afomo loyan o gbogbo e a wa bere kini ona wa tun fe bere si n pale are mo tori nkan kan lo bere a n pe ni estrogen awon kini yen da bi pe igba ti eyan ba mu ina be sita won je nkan to ma ran lowo ti akoko ibi ma fi bere ti akoko a n lo so to ti to igba kan nkan to je ko di wi pe a n se nko su yen a bere si kura nle estrogen ya bere si kuro nle won lo ma ran ati loyun lo ma inu ile omo o na ni o mo gbajo bi gba ti yan kokori ko kuro ki be le se pe ko se somsom lati gba omo so to tun ti wa pe na tori pe olorun yi olorun la ni o na ni ki se yan kan lo nbere o bi o se pe yan kan lo nbere gba ti yan ba bere si loyun be na ni ki se pe yan kan lo nbere ngba to ba ye pe ma pale re mo so akoko to ba n pale mo yen eyan le ma ko se le ma wa die die a ma se sege sege sege sege die igba yen lo n pale re mo igba yen la ma wo pe ah ki a ni sele mo ri ni osu o tutu osu meji n to ri o kere iyen na n pe ni akoko to n pale mo
3: okay
0: that's perimenopause tabani kaso yinbo
3: yes ma
0: leyin igba yen se ka ma tesiwaju
3: be ni ma
0: eyi ta wa n pe ni didawo nkan osu ni menopause didawo e nigba to ba je pe o ti dari pada ti nkan osu wa wa mo hormone ta n pe ni estrogen yi to n wa lososu ko wa ni wa mo so eni e wa ni eje oni ma wa eje to wa yen eje kan je ohun ti a n ri leyin ni atopolo lo ti n bere
3: ati opolo lo ti n bere
0: ni yen la se n bere fun en to ba ye pe n wa mo ko gbudo ma ronu nkan kan wa to ma signal ta ta ni ji pe ah o ti ta koko to lati release leyi o ti ta koko so to ba n lo na opolo lo ti n lo ki se pe we call it adrenal collateral test ibe lo ma ti simulate to mama wa so fun pe ma wa o awa send message si signal yen lo wa ma je ko di wi pe gbogbo en kura nle ki lo ma sele nje nkan buruku ni rara o
3: ki se nkan buruku
0: ki se nkan buruku bi o ba ti se bi pe ko mo ma bere menses niyan saya wa o ni ja ko mo to 12 ko to 13 ko ma bere menses ko ma bere si se nkan osu a bere si pe ki lo se sokunrin nigbati ba ti sokunrin okunrin nikan ni obudo mo deje o to wa jobirin to ba ti to stage kan 10 to 12 a bere si pe ah omo so to wa tin to stage ye I did average pe ka wo pe ka gbe saarin a so wi pe okan le lo daughter 51 years ni a n so wi pe ka duro saarin ni o
3: okay
0: what we call average o le je wi pe awa ko to digba yen o le je ko wa after awon mi bere lati bi 40
3: iyan ni wi pe ki nkan osu dawo duro ko ni se pelu ojo ori
0: o ni nkan se na
3: o ni nkan se pelu
0: o ni nkan se pelu ojo ori ah ah se en to wa je wi pe o je 30 se yo wa da nkan duro to ba se nlo se bi eyi to bere o ni nkan se pelu ojo ori that is ise oluwa niyan to ba ti to stage kan to nbere to wa le ti to stage kan na wo wi pe kini a ma lo gbogbo a ma gbo so o ni stage na
3: eni ko fi atejise sowo ranse si mi gege bi obirin
0: all right
3: won ni pe eni yi won ti dagba to eni oko sugbon won ni won o se nkan osu yi
0: bi eni oko bi odun melo
3: agbalagba ni won ti wa ni ile oko
0: won wa se nkan osu
3: won ni won se nkan osu
0: ah awon eyan o se nkan to ki se daradara iyan o se to ba eto omo mu mimu wi kani e gan to mari o ti ye ko lo
3: lati lo se
0: ayewo lati lo se ayewo because en to mo ba ti mensi ti o ba ti bere si ri ko su e lati bi 12 13 to mo pe 15 ah ah and lati wa die ka to wa so pe en to wa dagba to to 30 to wa se mari ah ah ko normal
3: o ja e se ohun mama wa gege bi bere mi e ti salaye fun wa nipa pe ki nkan osu ko to gba to ba nkora nile ati gba to ba kora nile leyin igba to ba kora nile to nko kini nkan to ye ko bere o ma reti ati bi pe kini pe ta fi le so pe o nkan osu ti kora nle patapata abi ki kora nle to
0: patapata o ma nkora nle nigba ta ba kon se perimenopause yen ko ni ti igbo but why ti di igba menopause patapata to ye o ba ti ri nkan osu e fun bi odun kan osu mejila aha o ti wonu e patapata
3: se osu mejila yen yo je tele ntele
0: abi
2: no telentele
3: telentele
2: igba perimeno lo le se losu ko ma se losu to nbo ko se losu na fi ma so pon bi lori ta ma ni ko se nko osu mo akoko igba to npale mo yen ni nko osu ni won ni won pe permission igba yen on bi ilori chika
3: en soro nipa e fe soro nipa post menopause pe to ba pada ko ra ton le leyin
2: no postpartum mo soro nipa menopause gangan menopause ni igba to kora tan patapata awon nkan ta ma ri la ma ko so igba to wa ti di post ko si nkan to je o ti je
3: se eyan le loyun mo leyin igba na
2: a fi to ba je iyanu bo ni nkan ta wa ko igba ta wa ede iso olorun sugbon ni nkan ta wa ko
3: oke
2: ko le loyun o
3: oke o da e seun a dupe e je kin lo si oju oja ka padade ta ba tun ti padade a ma te si waju lori eto dokita ori afefe 32 fm 94.9
1: gbogbo nkan ta ba padanu laye o
4: aseju ni ka gbe si radio mi 32 fm ti wa oke iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbara adọ̀tun tó gbàgbòrò kan Predator Energy 500 naira péré ni láti ẹ lónìí Predator Energy darí ìṣàkóso rẹ.
5: Ẹyin fans mi,
6: it's okay.
5: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ Asafu.
6: It's okay.
7: Hi. Just very sincerely, Dean of the old school here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on classics, evergreen musical razzmatazz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
8: Hit the road, Jack, don't you come back.
7: Classic Soul,
9: I want security.
7: Disco,
9: J-I-S-C-O.
7: Funk, reggae, high life, and a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The password game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classics Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM 94.9 radio station. Together, let's reminisce.
10: Ode chance loto lanta, nigba kugba tabaje, lesekese lo
11: sanwo. Gbogbo bara Golden Chance Loto, eku aduro ti wa, lore kore ni lesa Golden Chance Loto, yo ma tayin lorun, lori basepo yin pelu wa, Golden Chance Loto, lesekese ni won san winnings. O ni je tan kon tun ma bere ninu e, nibi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Eyi gan lo mo kan oni bara wa bale. Golden Chance Loto kete, lati so ni bara doloro. Golden Chance Loto, ilese ti wa afaye gbagba kugba. Laye aki so pe ki awon agent wa taja, ma fi kan dikan. Ilese Golden Chance Loto yato. Lesekese la wa sanwo to se han kedere faye lati gba yi wa wa ran sesa ni winnings idire ti le se Golden Chance Loto beje asiwaju laarin awon akegbe
12: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adewon ati asotele nbe o
11: Golden Chance Loto ona to ya lati so de millionaire
13: amala dudu amala funfun amala to fele bi eti ni sawewe du to yo kololo ore imule egbegiri pelu eran to muta kasa eku amojuba
14: dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegun area off Olojo Oro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out. Pay small, small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property, your land, your legacy.
15: Ojo se ntesiwaju ohun mimu ti sagbara adotun to gbagboro kan Free Data Energy 500 naira pere ni rati e loni Free Data Energy dari isakoso re
16: ma wo mi bi mo se fe yin
17: mo n gba ka ti tu efe
18: 32 FM 94.9

0: Etati si gede pataki yi eyi ni lati fi to gbogbo eniyan leti pe awon ebi a lo nge oye nike fere amo ni loju olalere ati lamu ni won je ojulowo omo nile to wa laba oke alayun lamusun akufu nijoba abile edo ni lu badun enikeni to ba ti ra ile ninu awon ile na ti adaruko won yi la igbase lowo eyikeyi ninu awon ebi ti adaruko irufe eni be bi ko ba fe dawo si gbo atu bi be ko ki won yara tete kan si awon ojulowo omo nile lati pe ero obare eni soro yi 0706 580 5983 tabi 0706 7777 524 tabi 0803 803 9542 ati 0816 925 4875. Ṣé àwọn àgbàbọ̀ wọn ni kójú ó tó fọ́nlá tí kìlọ̀ òkú àwífúnni ká tó dání àgbà àjàkadì olùkéde ẹbí amúsùnníyì tó wà lákùfò níjọba àbílẹ̀ Èdò.
1: Ṣe ló lè rẹ́ sísá.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nọwọ́ sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ẹnu ayé bàbá wa, Olúwa sọ de pẹ̀tẹ́lẹ̀, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀ ń gbọ́lu ẹbí, bàbá ẹ̀ ń gbọ́lu ẹbí.
1: Dádì ẹ̀yin ni sa,
2: èmi
1: bẹ́ẹ̀ ni sa.
2: Ìlú àdúrà wèrè olùgbà.
1: Dádì bẹ́ẹ̀ mi ṣe dárí ni.
2: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ.
1: Dádì ṣe
0: tẹ́lẹ̀ ṣe wá gbá mi báyìí. 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: ilé yin lọ́nà ti gbàlódé tẹ́ ó sì máa sanwó padà díẹ̀ díẹ̀ fún oṣù mẹ́fà. Paint your house now, pay later. Premium quality ni irúfẹ́ ọ̀dà tá à ń pèsè iléeṣẹ́ Dotac Paint. Ẹ wá ra form láti bá wa dòwò pọ̀. 40% fẹ́rẹ́ lọ́wọ́ tẹ́ kọ̀ọ̀kan san sílẹ̀. Dotac Paint yóò kó gbogbo decorative paint àti painter tí ó kún ilé yin wá pẹ̀lú àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ pé oṣù mẹ́fà lẹ́kù san owó ilé tí Dotac Paint bá yẹn kún padà láì ní èlé kankan lórí. Charges wa fún sẹ díẹ̀ díẹ̀ kọ yàtọ̀. Fún ti ẹni tó fẹ́ sanwó tán lẹ́ẹ̀kan náà. Paint your house today, pay comfortably at 0% interest rate. Ẹ̀yin náà wá jẹ nínú àǹfààní yìí kó tó kásẹ̀ nílẹ̀. 0703368-4345 0703368-4345 A ó máa retí yín o.
1: Àmàlà dúdú, àmàlà funfun, àmàlà tó fẹ́lẹ́ bí etí. Ní ṣàwẹ̀wẹ̀dù tó yọ̀ kùlùlù ọ̀rẹ́ ìmùlẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran tó muta káàsà ẹ̀kú ojú lọ́nà.
2: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM 949 ẹ̀yìn ẹ̀.
3: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Bẹ́ẹ̀ni,

0: Golden Chance Lotto. Eko aduro ti wa. Lore kore ni lesa Golden Chance Lotto. Yo ma tayin lorun. Lore base po yin pelu wa.
1: Golden Chance Lotto.
0: Lesa kese ni won some winnings. O ni je tan kon tun ma bere ninu e. Ni bi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Yi gan lo mo kan oni bara wa bale. Golden Chance Lotto kete. Lati so ni bara doloro. Golden Chance Lotto. Ilese ti wa afaye gbagba kuba. Laye akiso pe ti awon agent wa taja. Ma fi kan dikan. Ilese Golden Chance Lotto yato. Lesa kese la won sanwo. To si han kedere faye lati gba yi wa. Wa ran sesa ni winnings. Idire ti ilese Golden Chance Lotto. Peji asiwaju laarin awon akegbe
2: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adeun ati asotele nbe o
0: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
3: ma wo mi bi mo se fe yin
4: mo n bo ka ti tu efe
5: 32 FM 94.9
6: So lẹ́ẹ̀kan sí ẹ̀yìn ara lẹ́ẹ̀ tún kẹ́bù padà sí ìkànnì 32 FM 949 Laughter House lọ́wọ́ ní Premier Hill Mọ́kọ́lá Ìbàdàn ẹgbọ́ ṣó yẹ kí mọ́mì bínú tó yẹn lóòótọ́ ná bàbá ti ṣe tó bá jẹ́ pé gbogbo nǹkan tí àwọn ọkọ wa ń ṣe fún wa ní ìgbà tí ẹ̀ kò tí ì ṣojú múmu la fẹ́ rò ni ẹ wò ó àbá kọ́ gbogbo ẹ̀yìn ọkùnrin lọ síbi kan pé ẹ ṣàṣẹ lọ máa dáṣayé yín ẹni wá lára bọ́ọ̀t agbúdọ̀ máa dáríjì màmá láwọn ò ní gbà kí ọmọ àwọn ra tíkẹ́ẹ̀tì fún àwọn àti ọkọ káwọn jọ wá sí canada ẹ gbọ́ ṣó yẹ kú rí bẹ́ẹ̀ hello
7: hello ẹ kásán wá
6: dádì mi ẹ kásán sá orúkọ yín sá àti ibi tẹ́tí ń bá mi sọ̀rọ̀ sá o tọ ni na ko sen ti o se ra won ri sugbo se ese yin ni jokan daddy mi nkan bi meji kan bayi ni daddy mi se si mi o dun mi gan o ngba yin ta kere mo ti sorry na boya mi de sorry bi daddy mi se nbo ni december odun na mi o le gbagbe e diye meji bayi ni daddy mi ko kurukurukuru inu mi si dun mo kan gba koro ni gbirigbirigbiri mo ti sai lole mami mami ah ewo alaji sin ka diye bo meji aba je diye meji inu mi won ti pa diye inu mi ti dun bi baba se keri ole oya ta lo nbe mu ni daddy e araji emi oya yemi oya be kuku ya wa aba ko mejeji sibe eyan ara ile o nbo towo bi owo ago mefa ni baba mi ba pegbon mi iwo oya pegbe wa ni egbon mi ni daddy npe de pe kini kuku ye wa oju wa bayi lo se ye diye yen won to fi sinu bi tan ko si oya gbe tele mi won ba gbe lo ile ale won awon na je diye e wa mo nkan to funny emi atomo eniyan eyan ara ile same school la jo wa mo so fun awon ore mi ni school won ni kon je ka lo de na de ka no oh my god ano so no ma bi sisi la ano kilo nje e ma so nkan to se o ni class o waju o mo wa loju won no dada o sunkun lo ile won bara mura ama swiss yo tabataba muara tabataba mura fa awon mo ton lo ba mi na sise mo ewo at least se ri nkan te yan kunrin ma nse fun wa na o ma npo iru boya e fi wa sile e bobirin lo mo me pe nkan to ma dun mo mi yen niyan eyan wo le se mi so te mi se yin ba mi ere gbeja ami de ni omo mama yen set up alu o pa mi lu be lo olohun ti dari ji to lo wa loju de lo njare ah elo eya elo e ore bete se le ti se gbe bayi eh uwa ko se ejo eyin te ba ri mi pe si 09062949 e pe mi si 07055000 oya to le ba mi dimu won ni a gbo mo le ni elo ah eya o hello e ka so ma ki le wi ma e se daddy e ku jo meta of course Hello. Hello,
1: I'm a great.
6: I said, I did me.
1: What is my
6: phone? Yes, sir. Eh, me would I die? Ah, would you open you to, sir?
1: Okay, I'm putting gold.
6: A shame, boy, is by Dada, sir.
1: I'm down. I'll look like you.
6: A real.
1: And would you don't need that for now? So, if you 25 years, you are 25 years. So, if you do, if you do, call it.
6: I'm not here.
1: I'm not going to be able to do it.
6: O ni mo se n so fa won kekeke ti o si se gbe yawo aba ntan ti se gbe yawo e so gigun ke ma gungi awore jeje e ji se ri ko si nkan meji ti obirin to pe ah ko bu ah hey ko buru asunara ni ye wa awon orin kan te tin rin te si foju ware ini ya nsin mi ni baba se mo ki mama mi na wa fe so wi pe baba mi ke di ye wa awon foju ready ye awon o je di ye but on kiri si e kan won worry a lot of things awa foju ara wa ri bayi but a dupe lowo olorun pe at the end of the day a good day the last na ni oh yeah tani last caller fun eto to ba je won ni leni hello e ti wole o
8: e ka so ma ba ko la di last o jona
6: ti e se sister
8: yes ejo ki e ba wa be mo mi yen ki won jo
6: ah ha I don't know. Gbagbe bo se sele
8: gbagbe gbogbo nkan to si ko lo si da o ma ni daada ko to si se
6: Olorin yen ni ko ma le se kija ma wa o ye bi jabade o se lo ye ka pari e o ko le se kija ma wa ko possible awon atenu gonja seri e jeri gbogbo kiun to wu kan ti se e fi won sile olorun ni tun ni esan agbesan o se pe ko seri eh mo fe ma gbe jara mi lagbaja se bayi mo fe oh you don't need it iwo ma se emi o mo so fo lorun ma ti eje ma fi se won ma ti eje ki ni time lati se ibi sawun yo ki sawun yo oh oh ai mo ye ko sibiti o si o wa ladugbo o wa nu jo olorun gan but eyen ma wo be eyen wo birin opo yen oni gbesan mi lara won ta mi o likely ko lagbara lati gbesan sugbon ran olorun lesi oluwa gba esan mi se lara won ta mi e ni lati gbesan ara yin e fo olorun senu ise ke fo wo leran bayi ke yin ma woran e yara le seri eto teni eto sister mi kan ni ko den sara nigeria rara eni pe canada sha mi canada lo se mi si rosan ibe de ni mo wa lowo lowo kini mo ri si mi so fun yin e wo mo lu e si wa leko to ya pe beyan ba fe lo bayi bi ogan canada mo wa bayi ngba na mo ko le boya bi 11 ta ma ba ti se ton bayi nisin mo lu eyan tun gbe mi pada wale me be nikan jo ni logun okada lati uk wa nigeria ti nkan kun si se mo lu e lati eko o ti na canada kodo ti na uk wakati meta nirin sere during the covid period yen ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ sista mi wọn lówó àwọn méjèèjì jọ sí nàìjíríà o wọn ní owó débi kà sí nǹkan but lójijì ara ọ̀rọ̀ rèé o ẹ máa gbọ́ o bí ọkọ̀ sista mi ṣe fi ilé sílẹ̀ nìyẹn ó bá dèrò nàìjà bọ́ wa lọ dúró ti arábìnrin kan ó fi ilé fa ó fọmọ sílẹ̀ ó fi ìyàwó sílẹ̀ o kò ní rẹgbẹrẹgbẹ wọn ó bá wá jókòó ti arábìnrin ní naija ṣáìdì àdúgbò wa náà ń gbé lẹ́kọ̀ọ́ ní lẹ́kì náà ń gbé àdúgbò wa ọ̀kìnni síbi tá à nílé sí lẹ́kọ̀ọ́ kí n máa dárúkọ àwọn àdúgbò tá a nílé sí ẹ̀wù ẹ má jẹ́ kí n sọ kò sí ni ọkùnrin yóò wá bójú ẹ̀yìn mọ́ ṣẹ́ẹ̀dẹ̀ mọ́ àwọbìnrin lóòótọ́ ẹ̀yin ọkùnrin lẹ nífẹ̀ẹ́ jù o when we are talking about love ọkùnrin ló nífẹ̀ẹ́ jù ṣùgbọ́n torí pé ìfẹ́ tiwa a máa ń gbé sójú bẹ́ẹ̀ ni tabá nífẹ̀ẹ́ ọkùnrin ẹ̀yin gan ọkùnrin yẹn gan mọ̀ ẹ́ pé no babe yìí ń kú fún mi ṣùgbọ́n tí ọkùnrin kan bá ń kú fún obìnrin ẹ̀ lè rí lára ẹ̀ ó dẹ̀ máa ń dùn wá ó máa ń dùn wá gan bí mo ṣe gbé fẹ́ ẹ̀ sójú wọn náà gbé tèmi rù náà káwọn èèyàn mọ̀ ẹ́ pé sí paris and die out of uk kí ló ń ṣẹlẹ̀ bí sísà mi ṣe bẹ̀rẹ̀ ní àdúrà wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà aládùúrà ni wọ́n wọn ò lọ church kiri o but àwọn kan lọ́hùn kan ṣé ibi ìlú òyìnbó mà dàbí tí wà ní ẹ̀kọ́nbí rẹ̀ lọ ṣọ́ọ̀ṣì eléyìí wọ́n máa ń lọ ká ṣé wọ́n ti ẹ̀ráyè ni wọ́n ń lọ kiri ojú kan tán bá ti lọ yìí òun náà lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣe mọ̀ ní house fellowship tó ń ṣe gbogbo ṣe bá ń rí ní house fellowship nìyẹn even ní house fellowship tiwa náà every sunday báyìí nǹkan tá a sọ fúnra wa ni if you have any prayer request a ti kọ́ a ti fún house fellowship leader kò ní ìdí kò kọrúkọ sí a kàn máa sẹ pé ẹ jẹ́ ká ṣe ẹ yá o ẹnìkan ní prayer request o ẹ jẹ́ kí gbogbo àjọ enhance pọ̀ ẹ jẹ́ ká gbàdúrà fún kan lára wa o adẹ́ gbàdúrà ọlọ́run dẹ̀ ń gbọ́ àǹtí ìbá bẹ̀rẹ̀ sí ní pray àǹtí ìbẹ̀rẹ̀ sí ní pray relationship tí ọkọ wọn wá jókòó tí iná ìjà obìnrin yẹn bímọ fún wa ọmọ láti yọ ńbẹ náà bí odindi ọdún bíi méjì sí mẹta gbáko lárákùnrin ló fi ìyàwó àti ọmọ sílẹ̀ tán bá gbé kò ní gbé kọ pàtó sí ẹ̀yà ó dìlítì nọ́mbà wọn kúrò péjọ ẹ wá bi sún sí oúnjẹ ayé florin kiri èkó àmúṣẹ́pọ̀ owó wà òun ló nílé ẹ̀ ó kọ́lé o òun ṣe pé bóyá rẹ̀ ń sílé o ke on to le call sibiru banana estate yen abi leki yen phase 1 ba wasa now boda ijaye be lanti you see me adura pe ah and I so much love my husband and loto anti love oko e agba we agba dura baba sasa no mi ma je ibi to ko si bank onirun manager ton fi se yi bank kan lo tin je manager bank onirun ni oni general manager won be o gbogbo yanju ni ni government fe gba lati cancel bank yen won ori cancel oko won de lo je general manager nbe ni bi new bank onirun yi ko ye yin gba to wa ya seri awon adura kan wa awon adura yen ma nlule sugbon ti e ba nla awon nkan kokan ja ta ba bere adura o le gbadura fodun meji ko se po lohun o gbo o olohun gbadura e o bo se gba lo si gbo o sugbon wo ko lo ma so igba ti olohun ma dahun adura e nkan kan ti mo mo to da mi loju ti mo le fe so fe nte gbo mi losan ni pe ti olorun ba se ileri ka biesi amu ileri se olorun o ti so oro ri ko lohun o so oni ma je mu ohun lohun ni viva eni kenida when my god says yes ko si baba to le se pe no ni ibi to olorun wa niyan ki se eniyan debi ti o fi paro iyan olorun ki de ki se omo eniyan debi to olorun ma ronu piwada awon eyan la ni ro awon eyan la ronu piwada but ti olorun to olorun ba so fun e pe ki odun yin to pari se ani mo fe so oke dile fun e si eni ko kan lo ma dupe lowo e ipe oluwa o se olorun ma jemu o ti ni kodun ti o pari o ti lo ma so oke dile fun me mo de me pe be ni wa se tori pe olorun ni o tori pe iwo lo ni gbogbo agbara lati se ohun gbogbo to ba wu e anti imura sadura o sugbon ni igba ti adura sister mi fe gba ka biesi eledumare e mo to sele ni eh bi wala se sele ni bi ti oko won ko lo niyan oko ba bere si ni ta property e ile leki fine o ta o tun bo silu e mansion to tun ko be fi o ta awon arelu ati ajalu wa bere si ni de bokunrin de bi pe ko wa ni kankan mo se de mo pe inu leto je pe e tin je entin to wu yin oh god nko si man sori pa o so tun bo be ile lo lana no pray ah o be so gbe ninu lana and I'm this disgusting alo yi danu won tun se ni o wa de ni to je wi pe on wa fe ri nkan kan je mo eh bi bo da ise se on wa ran si pe e wa na ki lo nse mi na eh je fi gbanko pada sile tanti de tin gbadura oluwa ba mi mo ko mi wale gba mi sanu mi mi le degberu ilu yi mo ntiraka mo ngbiyanju gbogbo bi to ko mi sapamo si to ha si ba mi mu wale ni oko won ba pada wale ni emi o dide emi o to iyawo ati awon omo mi lo e sa dariji mi tori mo ti rin kunrin e de ma wo sister yi o just because of the love to ni fun oko e o de gbo ko won pada bo nkan wa jora won mo ma ti en sa se bere si ni manage ko ye yin asiri de ma nbo lo yen asiri o nje bo koda bo ba ngbe UK to ba fe ni port si obe o le money ah kini ngba mo lu egbe mi lo be lo se to koja emi ma won bi kon ma ka address ibe fun e wa jeun aro ma je ku o wa jeun aro wa lo le o wa tun ti di role wa tun lo be wa lo jeun wa lo le ah ma wa fun address awon jo church kan o ba si nbo lojo sunday bayi bo se ma nkawo fun wa re ah mo lu e mo bo lo won lu e ti wale mo le wale ko wakati meta ni kini leyinbo na le nbe yen asiri bo ni lu ebo o de gboko won pada o continue adura oko won ti bere si ni pick up se mo die die oju apo le joju ara mo e wo gba to ti lo won bere si ni pick up die die eyan ara ile ibi ti mo n lo re o e gbianju dokita ori afefe bi npe e je ka ma ko enu yi ni ijanu oko to ti ku onle anti to fi adura pe pada wale ko de le pada nkan ba bere si ni pick pada foko ni ilu eyinbo die die anti iba lo fi ayo fo e ma gbo iru problem ti anti ila koja ni Canada ore won kan na ti wa ni ru isoro yen o ba wa ba anti pe ore mi gba mi oko mi ma ti de mi atawon mo le o ma wa Nigeria o nwo lu o bo ko de le mi mi mo ti anti joko gbogbo gba ti e kan ma ri mi yen odi di odun meta lo ko mi fi se n to se fun eyi sugbo so mo ti mo se ibi ta ti ti ko ba re niyan bi mo se bere si ni so folo niyan ba mi da laamu ma je ori se bi o wa ba mi foju egbo awon adura ti mo gba niyan ma gba loru ma wa bolon se da mi mo fa we gba hey ba mi foko mi na olohun o ba mi mi jigigigi eledumare asoko won wa ninu ile o ngbo gbogbo ti yawo nso fo re mo lo ke ba ni pe ni mo fi ta odindin le ni leki ni mo fi bossi ilu ni mo bere si nta gbogbo property mi ni mo die di orun le ni mo je ti o mu nkan kan wa ase wo lo se mi pa ase wo lo nse mi wo mi daada ipin ya de anti ba bere si ni so won pe awon mi ni ebe awon mi ni ebe awon mi ni ebe eyin ara ile e je kin kokon tori bi npe fe towo bo mi loju ma bo e ba bara ti kise be pe mi mo polowo ticket fun yin lana wa gbenu sele ye ma bara o e yo kan ta jo lo re o abi fe lo mic one
9: e mo binu e ma je mba yin pe lo e sa je ara lo bayi e ka sun mama wa eyan tata ni yin
6: e ka sun eyan omo wa eyan buruku ni yin
9: o da awa sa ki yin mommy wa
6: awa na sa nda yin lohun
9: e pe fun wa ma
6: yes ma
9: yes ma e introduce me
6: o be sey a bi npe o mo to ba ni ta lo mo yan mu laye emi ni
9: inu abi
6: omo mi mu mo fe introduce won o
9: olejo
6: awon ni mi si bi pe awon ni mi si bi pe pa mi si bi pe mi si bi pe adejo na mi si bi pe ti je na
9: Miss being pay high chief paronto.
6: Miss is being best chief paronto.
9: Besi
6: aye. Besi aye won.
9: Future mi. Ojo waju.
6: Ojo waju won.
9: Yes.
6: Kile le tun do se.
9: E ka so gbo.
6: E ba bara ticket ama la se me pe mi na so pe mo tin ta. Ya ma soro. Ba bo jaje fun e.
9: E ka so gbogbo eyin ara le, gbogbo eyin lolufe ikoni 32 FM 94.9. A tun ki yin le kan si eseun. Adupe folodumare to ni ka ma podun je asini paje amala first ayajojo amala ta ma nse lododun o na lo tun ko lodun yi lagbara lowo olohun ati se kan ri imi na la tun fe se eleyi na yo si tun yato ti yo tun dun daada ni egberun meta naira wa ni tiketi besin na ni form wa fun idije leyi to si je yi pe awon ti won ba fa ko yenu awon idije yi won gba ebun to joju bi won ti gba lodun to koja lo e mo pe ikoni yi awa oni se leri
6: ti
9: agbara wa oni ka ti akasi ma mu se ebun wa fun wa ofe ni form fun awon to ba fe kopa okunrin to ba ma amala ro dada to ma fele bi eti tabi boje pe eyin le yara je isu amala ba kitan eni to le je po ati eni to je wi pe o le yara je amala to gbona laarin iseju perete form idije ni ofe ni sugbon ama ticket egberun meta
6: 3k
9: naira 3000 awa ro gbogbo eyin to lodun mari to fun mi anu si loju pelu bilu wa bo se ri lowo lowo bayi ebi npa awon eyan ati pe eto yi ta se pe ka ma fi ronu sera wa lese ni ka jade a ri awon ojulumo ara won ore awa na ojo inu wa odun lo to elomi ki se pe tori amala yi ni o ni sugbon
6: mo ti e tun so ladan mo ni emi na tun mo ni mo tun fe se tun mi gbe
9: wow
6: se wa ni nilu eyibo bo ba nse party won ra nje nbe ni e gba pe amala yi te fe wa ara yi amala party tun mi gbe mi ni yes now nilu eyibo
9: gbo en to ba wa ni fe mama killer ti
6: se awon ni fe
9: ama mo bayi
6: ijo ile ma mo husband dream
9: oh
6: ma mo husband dream mi a se tun mi gbe
9: iya oyo alamala atu di amala won gbadu bibi re fun katin loki ado ati yadi ja
6: la ya di janiring grow on ade oyo oh my god
9: gbogbo won patapata o na la ma egberu meta nara ele ma bo ni ko ni 32 fm laughter house ni premier mokola ni lubadabi oba birin ori afefe be e wo bo soju oru e ba ticket le wo won tan be bo je bi pe fatoye koda ke ri lambo
6: mo ni ko mi ni kon kokko ba akilode jo ticket se lu fe wa polo wa bi mi
9: gbogbo e be yin na ni e be yin ni ya wa nbi e yin ni mama wa mama
6: e jo e ba wa ra e pe bi pe e pe bi pe
9: ke ba wa e te ba wa le ba wa ra fa awon eyan te ba le ba wa ra fa awon eyan eni o le ra meji eni o le ra yoko eni o le ra meta e dakun asiri ti yin na o ni tu te ba wa fe pe boya se fe so ni gbowo na ni e le pe soju opo bare ni soro 0806 218 51 94 0806 218 51 94
6: bi mejejila so yara le oro le ti gbo lati enu anti bi npe wa pada tun wa polowo ticket si losan abi kan tun pada wa polowo ticket ni ni ola won pada bo ni won pada bo sugbo o sore yara le ko je bo se je ko je bo si se pe o ma je man so fun wa ta ba fe soro eje ka mo nkan ta ma ma so emi ti ba sister mi wi pe ah se mo pe daddy wa ni won ni ya bo se ka won lara ni eyin e ni lati se analysis adura te gba ti ni pe e gba adura adura de gba olorun de gbo adura yin eyin ara le emi ti se oju opo sile o se ri pe igeta si bi egbo e ba wa be daddy abi kini ka se oya ba mi gbe soke hello
10: hello ma
6: mo wa pelu yin ma yes ma
10: awon agba ma so pe irikuri o pa le bi so kuso
6: irikuri o ki pa yan bi so kuso kabiyesi
10: ah ah ki lo sele olorun ti gbadura e ti na ti olufo mo te ti gbadura
6: Ami.
10: Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami.
6: Ami.
10: Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami.
6: Ami.
10: Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami.
6: Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Eti wole e soro. Oh yeah, 0 0705 5 9 4 9 tabi 0 80 97 9 4 9 Bami bes okay. Hello.
11: Hello mama.
6: Yes ma. E she ma. Oluwa seun.
11: Lati money ya ni yawo ni lati money ya.
6: E she ma.
11: Seri obirin yen.
6: Beni ma.
11: Aso jasan re ti poju.
6: Ah.
11: Ah, adua ni ko lo mo gba.
6: Adua na ni.
11: Adua le ni na gba nigbati toko mi de.
6: Hmm.
11: Ko ase ABC.
6: Beni.
11: E won ni pe mo ja mo se kini kan ah. Olorun wa nu oko re o ko tun lo pa adua tato.
6: Hmm.
11: Ko ti adua gba. Olorun pa won na e.
6: Ami. Ami.
11: E pe se ma.
6: E se ma. Hello. Ah, oribete. Den try ile yi no. Hello.
12: Iya ele yo se dada ni e ma binu ni 090 yen ko pick rara e ma binu si wa ni mo se ni ke ma pe meji yen. Hello. Hello. Ah hey ipe yen rera won ni o. Ah. Hello.
13: Hello ma.
12: E ka son ma. Yes ma.
13: Yes ma.
12: Hello. Iyan ni ko gbe to ba to ba ti wole. Oya pike. Hello.
13: Hello.
12: Bo apelu yin ma oruko ye ati te tin ba mi so e ka san ma.
13: E ka san ma o.
12: E ka san ma.
13: Ta so fun ma yin adura na ni kan ma gba.
12: Okay.
13: Tori pe Olorun ti gbeja won tele tele won tun wa tun wa du ona ni won tun wa tun so ru oro ba yen. O ye kan le ma so ba yen adura na ni kan gba Olorun be ma ba won to.
12: Ami ami. Ami
13: e ma dadu da ko ba de wo ko won ti keko be yin
12: won ti ko o
13: o da bo
12: e se ma e se ma e se ma. Hello.
14: Hello.
12: E ba mi soro soke ma oruko yin.
14: Hello.
12: Mo ngbo yin ma.
14: Mo ti sa kesi
12: e se ma.
14: En do sele na ni pe pa be baba yen to gbo ti baba yen ba gbo to ba tun gba jo oji ni to ba lo ri da. Ọlọ́run ti pé obìnrin lágbára àti gbàdúrà tọ́lọ́run tètè wọ́n ń gbà. Tó bá ti bẹ̀ kó gbọ́ tí ò bá ti gbọ́ tó bá ti gbàdúrà òdì ṣe wọ́.
12: Ẹ ṣe àwọn ládùúrà òdì. Hello. Ẹ káàsán máa.
13: Ẹ kú ètò.
12: Ẹ ṣe máa.
13: Ẹ rí léwọ̀ lágbára ọlọ́run
12: kan nífẹ̀
13: mi.
12: Àmì.
13: Ọpẹ́ ló yọ orin mi látọ̀sí.
12: Ẹ ṣe.
13: Obìnrin yẹn ti ṣàmọ̀ríwọ́. Àmọ̀ríwọ́ gidi ni ọyẹ wọn fún àwọn ọ̀rọ̀ wọn sínú ni inú wọn da ọmọ fún ọmọ pápọ̀ wà nílé
12: tẹ̀hún
13: ti yọ yín ẹ wá tún ló kù díẹ̀ wọn ó túbọ̀ dára má dúrà o báwọn gbàdúrà gbogbo wà ní dáràn ọpẹ́ ló yẹ rúni látọ̀ọ́.
12: Ami. Who is going to be my last caller for today? Oya ta ló wà ń bẹ̀. Hello. Orí bété. Ta lo wa nu ogba na omo tete yi kan ni. Hello.
15: Hello.
12: E ti wole. Hello.
15: Hello ma,
12: e ka san ma.
15: E ku se ma.
12: Yes ma. E se ma.
15: Iya be je ta wa ta lati se.
12: E se.
15: En ton bi mu ma yen lo ndi mo. Tí ò bá jẹ́ pé ń tó ń dì wọ́n ó ń dì mọ́ wọn kí ni láti máa tún fọ orúkọ mi ṣé wọ́n sàmù kọ̀ọ̀kọ́ wọn wà ní. Tí ṣe ní bá jí ní ìyá máa ń fọwọ́ bò jẹ́ kí wọ́n á jẹ́ kí bàbá rẹ̀ gbọ́ o.
12: Àmì.
15: Ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́ o. Tọ́ba lè ti gbọ́ tọ̀. Ọlọ́run á ṣàánú wọn ìyẹn náà máa kọ́ wọn lọ́gbọ̀n ìyẹn náà máa káwọn èèyàn náà
12: lọ́gbọ̀n.
15: Ìyá àbẹ̀jọ ní fẹ́ ọ̀tà láti san èrè.
12: Ẹ máa ta òpin ọ̀tà yẹn máa ta lágbára ọlọ́run ẹ kú wá sanwó òpolówó ọjà ìyá àbẹ̀jọ onípe ọ̀tà láti san yóò ẹ máa ta ṣẹ́ẹ̀rì ẹ̀yìn aráalé ẹ jẹ́ kí n san nǹkan kan fún yín. Ṣẹ́ẹ̀rì nǹkan tí èèyàn fi ń jẹ ẹ̀kọ́ wọ́n ní tàgbàlagbà bá fi ń jẹ̀kọ́ àbẹ̀wò ló wà. Ọ̀rẹ́ mi nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ sí mi ẹ wàá gbàdúrà o àdúrà ń gbà o èmi náà kú ní similar problem but mo gbàdúrà ọlọ́run dẹ̀ gbọ́. Ẹ ní láti ṣe analysis máa mú ẹ lọ ṣe deliverance ń bò bá débẹ̀ wà pọ̀ bó ṣe máa máa sọ̀rẹ́ ẹni tí ò fẹ́ kí n gbádùn olúwa yìbọn mọ́ olúwa tàǹpà olúwa gbẹdúwà fi olúwa gbẹ̀mí ẹ̀ olúwa yìí lọ́rùn olúwa yọ ẹsẹ̀ kúrò lẹ́sẹ̀ amín. Tó bá tẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe gbà á nìyẹn tí èèyàn bá wà níbi tí wọ́n ti ń gba àdúrà àwọn àdúrà àgbàlami lójú àwọn àdúrà kan wà o tó máa ń gbà o ní àwọn chọ́ọ̀ṣì kan o bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mẹ́mbà ṣọ́ọ̀ṣì tèmi wọ́n ní látọjọ́ ọjọ́ àánú onídìí onítẹ̀bọ́ mi níjọba ọ̀run ti di àfagbára wọ o we take it by force o àwọn ò kì í ṣe praise and worship fógun ayé wa o but at the same time èèyàn á fi ọ̀rẹ́ mi bóyá lọ try deliverance o tó bá ṣe deliverance àdúrà ẹ̀ máa gbà ńgbà tó bá dé deliverance grand dry
6: awe ojo meta on gba di pawa toro jufo e wo mi mo dupe lo gbogbo en te ba mi dase so omo yin ore yin oluwa ye mi si emi seri pada lo sile boluwa tin be temi en be laye e oni damu emi na oni damu e ni ko sowo ah alagbeda emi na oni ko sowo alagbeda ipade wa tun di ni ago meji abo lola 2:30 to 3:30 ti guys am I wow 33081 66 75 66 85 egbo mi dada o daro.

0: Boni bara Golden Chance Lotto. Eku aduro ti wa. Lori kore ni lesa Golden Chance Lotto. Yo ma tayin lorun. Lori basepo yin pelu wa.
1: Golden Chance Lotto.
0: Lesa kese ni won some winnings. Oh, ni jetan kon tu ma bere ninu e. Ni bi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. E yi gan lo mo kan oni bara wa bale. Golden Chance Lotto kete. Lati so ni bara doloro. Golden Chance Lotto. Ilese ti wa a faye gbagbakugba. Laye aki so pe ti awon agent wa taja. Ma fi kan dikan. Ilese Golden Chance Lotto yato. Lesa kese la won sanwo. To si han kedere faye lati gba yi wa. Wa ran sesa ni winnings. Idire ti lese Golden Chance Lotto pe je asiwaju laarin awon akegbe
2: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adewon ati asotele nbe o
0: Golden Chance Lotto ona to ya lati so de millionaire.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
5: Akin pe kabo lati ojo oja si koni 32 FM 94.9 koni aderin ipo osonu ka pada si bi ta ti mu bo iroye iraya lede Yoruba o na ni ati mu fun yin lati e kan yen bayi na je ki sumo raf na bo n pada bo studio raf
6: atakun
5: bi o so pe rati o mo fe fa nkan kan yo ni o a jo pe kelu dada ati wa ni onirusisi typewriter nu le bayi tori ta ba ni ka wo ki todo re na beyan fe beyan ko oro le ne messi o se sotan o ti ba fa gbogbo we ya la ko le agba bola kokko ti kokko mi awon mefa lera lera ni ipele ti be ba ti na o kara le yin o tun ti fe akole to ni loju gege bi agba bolu ti o gba ife se won se mesan ti o si mi awon ninu dije fe ya agbaye o ti mi awon elekejo ninu idije fe ya agbaye to nlo lowo idije kan dondo akole to je pe mo le daje ti na mi na lo ni nle gilemu stabil pari e apapo world cup goal to ti ni bayi oto ni o ti ba kan je tele o tun mu kan o ti wa je 21 goals bayi sugbon ko salai to ko mi na agba ballu kan dondo ti o miss penalty meji nu world cup kan dondo ama ibi ti mo wa nlo re mo fe ka iwe kan mo fe ka luku wa gbon tori oniru oro lo je jade ni ana nigba ti ifese wo se n to pari gbogbo awon woye patani an soro mo fi suru tu kini si Yoruba alawile iroye idaya kan ta ile idaya ni omorede Spain won ka oko re fa won ara ile ni won ba ti agbara ba ka Manolo Lama oni loni adibi Argentina se fi agbara gba ayo pada asituri okan lara awon iko re to tobi julo ti FIFA fi oju san okay nkan ti won se yi jibiti ni loni gba o buru julo ti mo ri ninu aye o buru julo nu ti mo ri ninu aye mi won kokko gba ayo na wole ayo si wole tan leyin na ni okan eni to wa ni bi VAR to fe lati tuwo won si gbe ayo jibiti bi jade inu ayo keta ti Argentina gba wole o le tu nkan meji wo to sele ninu box Argentina nkan meji ototo akoko ni didimo ara eni kedere ti ko ni sowo rara lede kan ki le abbreviate kini ki gekere o ni contact to wa pelu sala ko to di pe enzo mi awon yen o wa si afiwe re pelu e to sele nigbati build up go aragbaya mu yabo yen waye fun Egypt o ni mi o so pe okankan nilo yellow card nbe sugbon ti kan ba jemo ibawi o ni keji na jemo ibawi o ni Egypt gba lele
6: fun en to so local koloni eto lati le so nkan to ba wa nu e so oju to n fi wo ni won fi so ni fese won se gba ti fese won se fi lo lanu ko ni penalty to won ko mu sin o gba penalty en wole kini o le ma feju to bayi to won gba to ti di amewe meji so do se to ma fun ti oluko ni Egypt to pada jade pe nkan ti o npo won sojo fun to won gba ball Egypt na je to pada ma so pe oju lohun people se fun emi ma so kan pe to ba n se awawi lori nkan to se to pada nu loye o kuna ni ṣùgbọ́n tó bá tó ṣàṣìṣe tó jẹ ìgbà pò ṣàṣìṣe wá ohun tó wà ṣe túnbẹ̀ ṣe ni ṣùgbọ́n pẹ̀lú àwọn òfin ṣàwọn ọ̀sẹ̀ tí wọ́n gbá lánàá yẹn àwọn ẹ̀rọ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí òfin sọ níbi ti fọ́ ẹyin second goal tí egypt sọ ẹ̀ tó gòyìn nǹkan tó fi sọ ni pé tí ẹ̀rọ tí nǹkan bẹ́ẹ̀ bá ti wáyé tákù bẹ́ẹ̀ bá ti wáyé ẹ gbúdọ̀ kanṣu ẹ̀ ni and irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ní áfíríkà wa náà bí mi ìran tí orílẹ̀-èdè against nigeria náà ni máàchì yẹn tó jẹ́ pé wọ́n ti kọ́kọ́ foul wọn ẹnìkan ní ojúlé opponent wọn jẹ lọ fi build up yẹn wọn lọ fi score wọn cancel goal yẹn okay wọn cancel goal yẹn wọn jẹ lọ fún opponent yẹn ní penalty nǹkan tí òfin sọ nìyẹn so gẹ́gẹ́ ti ti mohammed salah yẹn ẹ máa ń pẹ́ contact yẹn okay and mohammed salah ó ti ń dive lọ tọ́wọ̀n yorùbá ni máa fi etí nǹkan mi etí mi tọ́wọ̀n máa fi máa gbọ́ mohammed salah ó ti ń dive lọ so contact yẹn kọ́ kéré ó kéré ń bẹ̀ yẹn kì í ṣe ẹ̀kọ́ tẹ pé wọ́n kọ́ lè mú
5: ti oya jenta yen
6: no a talk him Mohammed Salah o fe koja ni agbabodu
5: no mo ti ko lo Salah e so pe contact wa ti ajenta yen to subu ti won fi build go second go yen
6: ben
5: contact wa mi yen na
6: contact wa be
5: ati establish pe contact wa mi me
6: iya to wa be atokun e ki sala iya to wa mi pe Mohammed Salah fe move kuro nbe ni ese Mohammed Salah lo gba agbabodu yen ki se pe won gogo lo nu ese sile lati so pe won fe fi agbabodu yen ni anu o fe move kuro nbe ohun ni ese lo gba bolo ohun na fe gbe bo yen kuro and Salah tin dive lo bi ipo ti fe subu ni ana yen ko to di pe kan gibe yen sele to pe ese ro bo yen o kan arakun yen lanu so iru nkan be o yato si awon oju to ran ko fin wo ni pe kini o favor Argentina ni ana ṣùgbọ́n yìí òun ṣe excuse ní ọ̀dọ̀ tètè kì í ṣe excuse.
5: mo dúpẹ́ lọ́wọ́ yìí gẹ̀dẹ́ ìbọ́sọ̀rọ̀ ọ̀tà pẹ́rẹ́tà you can build it up ebi tí mo fẹ́ lọ lele ó ṣe mú rí ẹ̀ náà sọ̀rọ̀ ó ní build up to that goal ti second goal ayé egypt yẹn ó ní boni line máa ń wà tí game fi lọ tó bẹ́yẹn ọ̀n tí tán wá tó convert ẹ̀ ló tó wá di pé wọ́n lọ review ẹ̀ èní nìyẹn ibi tẹ́mi yẹn lọ padà let me release you.
1: ẹ lọ bí ẹ fẹ́ lọ náà.
5: ọ̀nà mi gùn ó.
1: ẹ jìnnà.
5: sọkalẹ ká máa ṣe torí time ni.
1: now ṣẹ́rí fún èmi n tó dùn mí bẹ́ẹ̀ pátápátá ni wípé orílẹ̀-èdè egypt wọn mọ bí wọ́n ṣe ń jà torí ọ̀tọ̀ ní tó yẹ kó máa jà sí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń jà sí kò sí contact kankan tó lè lead sí penalty nínú nǹkan tó ṣẹlẹ̀ láàrin mo salah àtòun àti julian alvarez ìyẹn kọ́ ni penalty incident ṣẹlẹ̀ nínú box yẹn ní time torílẹ̀-èdè argentina kó tó di pé wọ́n gbé bọ̀ wọn sáré tán lọ fi score third goal bọ̀ kì í ṣe incident mo salah kó tó di pé lẹ́yìn tí incident kó tó di pé bọ̀ lẹ́yìn tí bọ̀ kọjá lọ́dọ̀ mo salah wọ́n fa agbábọ́ọ̀lù ọmọ bíi orílẹ̀-èdè egypt kan lẹ̀ nínú box wọ́n fà sílẹ̀ tí bọ́ọ̀ yẹn lè di tó dé jẹ́ pé ká gbá bọ́ọ̀lù yẹn bá múùvù lọ sọ́nà tí wájú ọ̀nà Macalister bẹ́ẹ̀ tó fà sílẹ̀ yẹn bọ́ọ̀ yẹn lè lọ di goal ká ní Macalister ò fà sílẹ̀ ó pọ́sibù kò jẹ́ pé wọ́n máa pẹ́ tí bọ́ọ̀ yẹn agbábọ́ọ̀lù ọmọ bíi orílẹ̀-èdè faransé àti chelsea tàbí nǹkan ni wọ́n fà kalẹ̀ ọmọ yẹn lè lọ score bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin mo salah àti julian alvarez yẹn ẹni tó bá ti ń wo bọ́ọ̀ dáadáa láti join tó dẹ̀ yẹ pé kì í ṣe pé ó ń fojú ọ̀tẹ̀ wo bọ́ọ̀ tó bá pè yẹn penalty mo salah ló di bọ́ọ̀mù ó fẹ́ gègé alvarez lọ́wọ́ kọ́ sáré jábọ́ gbà.
5: So jẹ́ ká gbà pé yẹn ti rí bẹ́ẹ̀ ká lè ṣe mo fẹ́ bèrè kankan
6: bẹ́ẹ̀ni
5: mo ṣe àwọn ok má jẹ́ kí n ti jẹ́wọ́ fún ẹ.
1: ok
5: how true ni àwọn ààyè sọ tí àwọn èèyàn sọ wípé Infantino ó pilẹ̀ back àwọn team kan up.
1: irọ́ ni mo gbà èyí tí mo irọ́ ni.
5: ṣé ó kò dùn pé mi ò lè display compilation yẹn bí báyìí máa fi ẹ̀ dábàá ṣe tán.
1: ok
5: reaction Infantino gẹ́gẹ́ bí olórí fún gbogbo olórí ilé-èdè tó ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá country wo ni Infantino.
1: ọmọ Switzerland ni.
5: how come tí Pagetina bá ti wá score ló máa over celebrate.
1: mi ò tí ò rí fọ́nrán
5: bí tó ti over celebrate. mo
1: ní tó pọ̀ ṣe rí sà
5: fún mi máa ṣí fún ẹsìn.
1: ibi tí ẹ bá sọ fún mi wípé èèyàn ju bí late ní bẹ́ẹ̀nìkan score ẹ jẹ́ ká gba òótọ́ ọ̀rọ̀ tó wà ní kíní ni wípé Infantino kọ ni ó mú bọ́ọ̀lù sílẹ̀ fún egypt láti máa lead ní 79 minutes èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbà wípé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àná yẹn adarí ayọ̀ ọmọ bí orílẹ̀-èdè faransé yẹn ó mú ìmúkùmú tó pọ̀ àkọ́kọ́ látòrí àgbélẹ̀gbà òfin àkọ́kọ́ tó kọ́kọ́ mú fún orílẹ̀-èdè Argentina nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn mo sọ ń bíbí ìlànà mi ò gbà pé penalty nìyẹn lẹ́yìn yẹn bọ́ọ̀lù tí ó mú ó mú àwọn bọ́ọ̀ kan tó ṣe wípé kẹbáwò fẹsẹ̀ wọn ṣe dandan máa wò pé kí la darí olùkọ́ni tó ń sọ̀rọ̀ yìí tó bọ̀ ọ̀tá láti wá sọ̀rọ̀ ń pa olùkọ́ni orílẹ̀-èdè egypt yìí tó bọ̀ ọ̀tá láti wá sọ fún
5: wa. àní àmọ́ni tí wọ́n.
1: no
5: o ti rí compilation yẹn
1: ta ló ti rí.
5: ẹ jẹ́ kí n bá sọ́dọ̀ ọdún.
7: mo ri awon ibi ti ti Ajesina ba ti score to tin jubilate most matches on match come against Cape Verde ti si Cape Verde score one show oju e ko awon to dide ni eyin won dide o joko ngba ta Ajesina de score third go won o celebrate lo to mo ri awon ko den match anono same thing
8: e ba moro
7: so e kankan me mi pe kini de fun ajo to de bi FIFA president emi pe kini o ku die ka to to ba ti ma celebrate gan ko nse openly lo e ko ma se
8: e ja loja out dojo ja pada de 32 FM 94.9 kedere ipo osonu e ku kale

0: ẹsẹ̀ wọn sẹ̀ ti France fẹ́ gbá. France náà gbá bọ́ ṣe ìdarí ìfẹsẹ̀ wọn sẹ̀ La Croix tó darí ìfẹsẹ̀ wọn sẹ̀ Argentina. Kí ni Argentina ò pariwo pé French referee náà máa dẹ̀rí bí fẹsẹ̀ wọn ṣe lọ. Àwọn kan ti sọ pé a tún gbé lápìn fún France ní sọ yẹ kẹ́kún ó wà lórí irú ọ̀rọ̀
1: bẹ́ẹ̀. Mi rí pé ìṣọwọ́ tí ẹnu ṣe ń kun ikọ̀ àjọ FIFA yìí òun ló fà á tí àwọn France tó fi pariwo síta pé nǹkan tí wọ́n fi Argentina lè tọ́ fún wọn yìí pé àwọn ò fẹ́ ṣùgbọ́n èmi orí nǹkan tó burú bẹ́ẹ̀ èmi dẹ̀ rí pé kí àjọ FIFA pé mi ìfẹ́ kí wọ́n pààrọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ló lọ bẹ́ẹ̀ mi ò rí pé ẹni tí máa ṣẹlẹ̀ àbí wọ́n máa fi kíní ìṣègbè so èmi rí pé kò sọ̀rọ̀ lórí nǹkan tí bóyá wọ́n pariwo lé lórí pé wọ́n fẹ́ ṣe òjòrò kò sí òjòrò kankan match end rí máa kò dẹ̀ ní sí ẹni ẹ̀rọ tó yẹ bá dẹ̀ máa wà mi lè rò pé bóyá wọ́n máa gún against ikọ̀ France.
0: Agbẹ́sẹ̀lẹ́dẹ̀ lápọ̀lọ́wọ́ ó ń bá wa ṣe lórí kíní yẹn lọ́wọ́ ni àwọn kọ̀mpútárì science irú kan náà gbogbo yìí ẹnìkan keyboard ẹnìkan mouse kíla òkè monitor ni ráàbù cpu ni tó wà lẹ́yìn ọgbọ́n
2: adọ́kùn
0: ìwọ lẹ́tọ̀ èrò lọ ìfẹsẹ̀wọ́sẹ̀ France àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù
2: morocco
0: expectation ti high but expectation to high mo fẹ ka wu agbọn kan o na ni olukọ ni wuabi orilede morocco yen lawọn country kan ti won mo nkan to kan coach to ba ti je ti lower keda to je pe be lo ti perform mo ti gbagbe oruko ma yi na under 21 england oruko ma pa mi lori won gbe wa ngba ti won le baba ida casley won gbe le casley wa and he was doing fine ko to ri pe on lawọn fan to ni la julo wuabi ko àwọn atlas lion ok ẹ bá gbé sí facebook ó kó àwọn young atlas lions ó kó wọn lọ sí chile ó dẹ̀ gba under 20 world cup semi final france yìí náà ló fi ṣe àtẹ̀gùn lẹ́nìí ọkùnrin gbaṣẹ́ lọ́wọ́ walid regragui ó dẹ̀ kó national team wá sí world cup láwọn orílẹ̀-èdè kan tí wọ́n rí sàpé wọ́n á sọ wípé tíṣà àbí IT coach làwọn tó wà ní honda everest tí máa yìí ti gba iṣẹ́ ẹyẹ orílẹ̀-èdè morocco kò tí lose match kankan ẹ̀yà wọn lọ́pọlọ láwọn tí ọmọ tó kàn.
2: Ohun tí mo róye ni pé ọ̀hábì tẹ́báwò ìṣọwọ́ gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè morocco gan yàtọ̀ sígbà tí wà lídìí wọn bẹ̀ ẹ̀rù wípé attacking force wọn tún ti lágbára díẹ̀ ju bí wọ́n ṣe ń gbà nígbà yẹn náà mi sọ pé wọ́n lẹ́bẹ̀ẹ́ mọ́lẹ̀ o ṣùgbọ́n ó dà bó jẹ́ bí
1: èyúrọ tí mo sọ ni pé nígbà yẹn lómi lè máa sọ pé ṣé wọn àtàkì gbà yẹn
0: ní
1: sìn báyìí wọn àtàkì ìgbà tó jẹ mo tiẹ fẹ mọ nítorí fi múru netherland gan
0: ó dúró ti brazil ó dúró ti netherland
1: táwọn ọjọbilẹ bẹbẹ kò jí
0: ọtọ
1: nígbẹ kájà mọ blọọkì tábàdírígò kankan gòmọ ká dípa tó bá fẹ gògò wa tábà fẹ pìlẹ ká pìlẹ kájọ pìlẹ ara wa.
0: Saibari jáde against canada wọn náà tún bọ mẹta.
1: So nǹkan ibi tẹ́tì mọ̀ nìyẹn gbódà bí ebi pé ibi tá a bá ti ráwọn tó yẹ kó mọ̀ fi nǹkan síbi tó yẹ kó yẹ lápèjúwe mẹ́jẹ lọ mọ orílẹ̀-èdè orílẹ̀-èdè ẹ̀jẹ̀ ká wọ orílẹ̀-èdè wa.
0: Sálàlẹ́ wa sálàm.
1: Èmi ò lè sọ wípé kí wọ́n ó lọ rí gbé àwọn olùkọ́ ní ọ̀jẹ̀ wẹ́wẹ́ wa kán gbé wọn sípò àwọn tó ga o.
0: Ó ní ṣe pẹ̀lẹ́tẹ́ bá gbéṣẹ́ fún.
1: Irúfẹ́
0: nígbà tí a jókun bàbá tẹ̀lé alẹ́ kò ṣiṣẹ́.
1: Wọ́n ṣiṣẹ́
0: dáadáa. Nígbà tí a jókun ṣe àásí alẹ́ kẹ́tọ́ ní pápẹ́ fún kò ṣiṣẹ́.
1: Wọ́n ṣiṣẹ́ dáadáa.
0: Nígbà tí a lọ bí àwọn tó ti bá pílẹ̀yà pílẹ̀ nínú ẹ̀yìn bá ti rivers united wáyé mọ́tẹ́ rí results.
1: Ṣé bẹ́ẹ̀ kọ́ náà ti gbé bàbá Salisu oníwábẹ̀ ni.
0: Àwọn
1: òun náà la máa fún yàn àwọn tí wọn fẹ jẹ ká rí tí wọn gbé síbẹ òun náà la máa òun náà ok lápèjúwe ní bíbá àti rí tíìmù tó yẹ kó kọlí five níìsì fún kọtínẹ́tà tó pé olùkọ́ni tí ń bẹ́ẹ̀ o kò lè dòṣe ti pápá látara pé ìwé tó yẹ kó fi wà ń bẹ́ẹ̀ kò sí ń bẹ́ẹ̀ tí wọn bá mi rú olùkọ́ni yẹn báyìí níṣẹ́ ni ó yẹ promote ẹ o kó tẹ̀lé àwọn ọmọ ìlú akọ ṣé yọ rọrùn bẹ́ẹ̀.
0: Ọ̀tọ̀ ni tí mo mú wá eléyìí náà sì tún máa jẹ́
1: mi. O ti yẹ iṣo ẹ wá wo ibi tí mo wá ń bọ̀ níbẹ̀ ni wípé ṣe rí tíìmù morocco gangan àwọn ṣetán wọn dẹ̀ tún rí èèyàn rí darí wọn níbẹ̀ kò dàbí ẹ jẹ́ ká wo iye olùkọ́ni tá a fi play world cup qualifier wa òṣìmẹ̀ ló bàjẹ́ finidi ló bàjẹ́ kanuwaku ló bàjẹ́ tẹ́lẹ̀kí tó gbà ẹjọ́ burúkú ẹjọ́ àlùsì nígbà tó jẹ́ pé kò sẹ́ni nǹkan tó lè bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ òun náà ló fà á ti gbogbo wàhálà ilé tó fi ń dè tó bá jẹ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà ní irúfẹ́ irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ tí wọ́n lé ẹrí chair lọ tí wọ́n á gbẹ lomi síbẹ̀ mo àfẹ́rìṣì ọ̀gbẹ́ni yẹn dọ̀là ní òfin mo explain pé ẹni tó ṣẹlẹ̀ nígbẹ́ ẹni tí ó bá ṣẹ débẹ̀ àmọ́ ibi tó ti bẹ̀rẹ̀ ṣẹ́ òun náà dàgbà àwọn scored yẹn nù yóò wà lọ mú yẹn tiẹ̀ ní èvù yóò lọ mú yẹn tiẹ̀ ní
0: bọ́sọ̀
1: tó fi di pa àyẹ̀sẹ̀
0: wá ṣe ní kẹsẹ̀ bá ṣe ṣe
1: wá tó fi di pa àyẹ̀sẹ̀ wá kóńgò ló wà bí sáka nìkan lo kóòtù kan méjì kan ṣé bí asàfihàn ọjọ́ burúkú ẹjọ́ yàtá sọ nípa ẹjọ́ yẹn tọ́lá nífẹ̀ẹ́ luwa báwo ṣáà nílùú mi ni awon ni lu mi sugbon bi ti mo bo ni wi pe se ri nkan to sele yen lo de moroko yen awon yen ni la kai daada awon na gbogbo ntan ni bo se kan se
0: awon ni o wa ni
1: mo ko se ti o ni la kai eyan kan o de
0: ni lo re
1: pelu bi ti eyan lo si ni e so nkan to sele be na ni yen sugbon awon yen won de yen re ba to mo se nse nkan ara mo bo a je ka se bayi emi o so pe won ise aje ba nu mi abi won ise lemi esu be o emi o so be sugbon nta nte ba fun ata ri dede nto mo lu fe ri na fun won won tun fun won ju be egbon ti ikan lara awon eyan won to ja won alase won so o ni won represent ilu won ni ke so africa won tun tun so se pe le to lo gbe wa debe won tun tun wa gbe debe bayi pe e fara yin bale yin te se ran ran yin dudu bana bana yo ko si to ka wa ti yin o awon represent ilu wa ni o ko si to ka pe le or africa kan o ibi te ti mo gengen ni awon yen mo nkan to nse won o fowo won gbin su won fi ko baba side won na si bi de gan na si ena won na ti de gan so ale to ba je pon ri le ba bi bayi la ba so ara ru fe ru ena ni ru e di chew ni si won gbe ku won tun ni boda o to fese kan si order 23 ka man ti o se le be yen
3: fun eyin ara le te ba loju opo facebook wa 32 FM 949 fe yen oto ni eti mo gbe sibe sugbon te ba wo eleyin na message aye yin die 32 FM 949 fe yen e ri ma mu compilation yen ma ri ge lola ke wa ri ran wo dada koku yo tun se mi wa so pe yawo obun pe ma doju ti wa lejo nbo leni o lo mura ngba ti o baje e ri pe sa sun tan na yo tun lo ko wa ileko ileko ferrari
4: o dokun
3: mo fe ki awon to leko ko ki an ko nbe ni o tori wa leni mo ti gbowo yes o wa lara mi odun melo ni lekan salami gba ise shooting stars
4: ko ti odun o ma ise podun kan
3: ko se podun kan se won bayan ni be kan to pe baba yen ko wa join commercial team MPFL when you put the right people in the right places eh yes nko ti mo fe so nsin ni pe e kanu omo moroko yen omo odun melo ni
4: kanu 23 or 22
3: ada won player man yi ni bi andalech ni
4: ben
3: ni bi o pe 27 years la ni 27 omo negotiate pe lawon ti o gbe olese ko to wo team ngba to mo lomo ba won 38 lo won fun slot kan
4: crystal
3: sa
4: mo mi n fe so pe ndara yin lamu bo still e ma ndara yin lamu
3: o ti ye wa
4: ibo mo ko wa ni 19th man so fun ngba ti Nigerian perform
3: okay
4: ibo la won wa ngba yen
3: ati boss level yen sin I need egbagbe week eyo Nigeria kuro laye igba ti Nigeria but one of your leaders make statement lori Egypt now
4: she ri o to oro to wa
3: e to wa sa ko so make statement lori Egypt ibo le ko awon tin yin si
4: o to oro to wa nbe ni wi pe ki soro npa wi pe ani talent lori le de Nigeria
3: but the talent was toilet
4: bi ti a nlo o to oro to wa nbi bi ni wi pe ball la fese gba wa lasiko yi o ti ki soro pe ojo o ti jo reyin parapata o ti wa da duro o ti duro bi o me dagun seyin yen ko pada ko move ko loju kan mo ibi to wa nbe ni ki se wi pe ara awon player e wo bi to yo ile de moko ti lo n ko awon player awon ayub wadi bilal ganus ati leicester mo si mo bilal o koko play ni
3: andale
4: to lo leicester city lati leicester o lo o bare ninu ko stuttgart lo ile de germany bilal ganus se pe to ti perform dada bayen on a constant level e woru awon agba ballu
3: wo adinga code voir
4: bi sabari that is duro moko e woru awon sabari e woru awon agba ballu to wa national team orilede moko yen e wo bi won se n ko won jade e wo bo se lo mu won e ba fe lo pe player wa lati ta e lo pe awon e to je best ninu won ko si baye fe so pe e pelu moko baye so yi Nigeria si lorilede to ni talent ju Africa when it comes to on player ta ni ko
3: no 230 million
4: team la ni no about pelu current super eagles team yi team la ni awola ni talent ju because pelu gbogbo awon buadi sabari andriga tan pe cameroon na tan pe ni ivory coast awon mamushi egypt at everybody ko se anybody in africa to le so wi pe ohun boss ohun le so wi pe ohun ni player
3: ti 17 wa lo australia na yen o ke se swimming o
4: ki se 17 wa mo so current super eagles
3: mo kan so be awon future wa no australia lo fun merin o
4: sir under 17 under 15 under 21 nigeria o si ni level to man wa mo in ti o de se si level to man wa mo ni
3: wi pe awon po si be mo
4: ki se o wi pe awon po gan si be mo ko skinny development to wa fun ball na be se gba awon odo
3: a mo ko won academy
4: nibi to ti je wi pe se ninu ilu to ti je wi pe awon secondary school nomo to ba gbabo ninu awon secondary school mi aba awon ilu to ti je wi pe ko iwe nikan ni anle awon mo kan lo ka ko saye sport ninu awon ile mi abi ninu ilu to ti je wi pe
3: ma le fe lo e so to ma so to
4: na ina de machine da gbabo o ti ohule ti o ti ta ko to di ba mi be sin da gbabo no ile gbadun Nigeria bo ngba ta wa nda gbabo o si da to je pe ma bo ta ladugbo e si ma ra awon ball ladugbo to je pe e ma ma ri bi ta mo
3: ati ta go feed tan
4: isin bayi gbogbo le ti tan gbogbo le te wa ladugbo
5: pata la o krista ti ta to
1: awon ba yin ta
5: o mo se bi bo ni lewa
6: ba
1: fi ko ni e no so so me to ba ja
6: talent po ibi to dey pe kini awon eyan o le wa la to kere to le nocho awon talent ibi kan ibi kan na de ni ko ti me lo pe awon kan lele gan eyan ti ni fe si ere daya lati le lati secondary school sugbon to pe kini awon ilewe mi won o faye le and awon bo mi tu wa lele pe ko si facilities a je pe okay iwo ina se le ko si ni lo ni ble abadan ti wa gan ejo melo ti papa se o la te ni pe okay lojo kan ba o ye ti ele lo be e po ni ja ti re lo be ko le ju meta la emi de re eyo kan pe lo standard
1: Ah, Morocco tin se won tin mu je ibi ta ba de isin eh le yo wa saibari konu so gba ball Morocco
7: ben
1: bo ko si nbe mo fine eyan le so pe against Canada o ti jade kibo Canada to ni result to da saibari o ni play by o ti confirm wo bo ride to wa leyin yen na si won lowo ba loro e eyan le fe ba France play kolon ko bo waju yen kuro awon ti o tun gba ina nbe lori aga but to Morocco ka ba ra replacement for saibari eyin yen ko epe gan ogun ni Usman Dembele adewo Kylian Mbappe ba to ejo na ba se ko kanu won danu lekan
7: eh mi pe iko Morocco won ma foju wi na gan ni eyin yen so asiko yi la ma mo pe a won je ikan to ye pe bi awon rin dile to ye ko o ma jo jade tan si France so mi pe nisi ba yin sin ba wo lo se fe stop attack in France yen o le o ma yi ko ma je iso to po fun won wa jere to fi replace Saibari lo to mi awon ni fese won se kojo yede Canada sugbon so le dabi Saibari yi so o le ko le ko le sumo gan ko le fun won ni 100% kan ti Saibari fun won so mi pe o ma se afere awon lowo waju yen and o weyin won akimi ni se bayi ati jade o ma nira fun cause awon to wa legbe yen won o yara gan so bawo lo se fe ma jade to pe ma do simi fit bo se ma se koju awon ko yoku iko France de se ko to ye go ma le demode tabi to ma lo marun seyin bi Netherlands se mi pe ti to ba le yori pe bi awon je aja France gan ko a je ko bi awon wa lucky tabi ko bi awon kan re anfani tun won de mu lo emi ori won gege bi pe bi awon le stop ko France
1: eh typewriter tutun
8: atoku
1: anything lori e
8: eh ti fun elede mo ku kon nibi ti won ba de pe lori so ti France fin gba ball bo lati gba ti tournament ti bere mi ri nkan kan ti mo ku le se koju won bayi lowo lowo ton bayi leyin kan lo si inu fese won
1: aro pinte ni
8: won gba nkan ti won le gba won ba nkan ton ba le gba to ba so pe fe se lori Mbappe so ti mu olise ton o ti mu olise nu to ba se pe wa mu olise ati Kylian Mbappe Dembele gan wa be to pe o le fi nkan se anytime so kon wo le gba nkan ton ba le gba won ba nkan ton ba le gba kon gba kon je wo le fi to ku le ka ma wo pe melo ni France ma mami koju won ni kan ta ma be
1: olonju yin lo okay
9: yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah.
1: Ayun baba ilogo.

Ọmọ mẹ́lò ló mọ sàgbàdí wèrè. Ọmọ mẹ́lò ló mọ Wembley. Ọmọ mẹ́lò ló mọ bàbá bá ń gbé sí. Torí orí bọ́ọ̀lù ẹlẹ́dọ̀ tí ó yọ nínú Etfor tá a bá ti rẹ́ báyìí. Tọ́ ọ bá ti bẹ̀yẹn gbá ṣọ́ọ̀tù tọ́ gbá fà. Àbọ̀ bá kan bá fẹ́ dé kìlọ̀ kan. Ó láwọn kan tá a máa ń dáwọ́ ra wá ní tango ni àṣírí lára. Hello, I can get stadium. Yes, sir. T-Young. Akulu yo, thank you so much. Lady Anin, Kiwaram, Kiyo. Ronaldo fans go, whine you, but no panic. They can't withstand Messi pressure right now. So it's normal to come up with different agenda. Kira de fed devil alone. Hello, you know, like back, can you? Hey, girl, what's up, Sammy? Hello, yes, sir. Yes, sir. Ọjọ́ ti lọ ni ẹ má bínú. Àdó mo rú oríire tó ń ṣe. Láláyé fi ń gbé kọ́rùn akèrègbè tó jẹ́ dádì omi náà fi pọn. Àbí kan fi rọ ẹmu. Èní ni Wednesday. A máa lọ wẹ́rẹ́ wẹ́rẹ́. Ọpẹ́ pàtàkì lọ gboko ìgé pátápátá. Ẹ̀rù yìí sì ń bá mi bẹ́ẹ̀ ṣe ń pọ̀ sí. Àwa náà lọ wá kiosk kan tá a kùn. Crystal FM. Jọlá pẹ̀ general manager. Gbogbo kiosk ti di rédíò ní ìsìn àmọ́ kankan. Àbí kọ yọ ṣọ́ọ̀bù méjì kan já láàrin. Ọkàn lọ tapu antenna network kan ni. Ọmọ sanwó dísù, ọmọ sanwó àyálò. Ẹni kálukú ń pa mí. Ẹni ìsọ́ọ̀tì ibi jáàmù. Ọgbọ̀n program mi ọmọ pé ọmọ ilé iṣẹ́ ti tẹ̀ lógún ìdérí ọfọ one hour program ìṣẹ́jú kan. Yẹn lọ́dọ̀ àwọn ọlọmọ tó mọ́ ọjà wo nígbà tí a mọ̀ tó máa pàdé ẹ̀jì káṣí ìjà ṣẹ́yẹ̀ tó rọ̀kọ́ mọ́pàdé ẹ̀jẹ̀ jẹ́jẹ́ rẹ̀ àjẹyọ. Ajáṣẹ ṣe wọn. Alájì ọmọ tí ó lọ́dún bus fire fund bẹ́ẹ̀ limited. Ajì làtí àdìyàmọ̀ lórí Amẹ́ríkà. Ajì mọ̀sùlá Faith Ifeanyi concert bi dodo challenge Alhaji Abdulatif Adebisi ba fi dada ijoba lati orilede Talu gbogbo mo lati

0: lẹ́yìn iṣẹ́ lè tó tá a tún jálù yìí nígbà tí ègé àti àwọn ikọ̀ rẹ̀ lọ́ ti da gbogbo tọwọ́ wọn lẹ̀ ṣájú àmọ́ tó ń lọ lágbèrè bọ́ọ̀lù gbogbo ẹ̀ náà ni mo ra ń gbọ́ bọ̀ níbi tí mo ra lúgọ sí. Ètò ní gbogbo nǹkan orílẹ̀-èdè tí ó gbéfe lọ àti ìmọ̀ ọ̀la ó adéwọlé dé ayọ̀sẹ̀ bá mi pàtẹ́ délé akínbọ̀dé lorúkọ mi délé ìjìnlẹ̀ lọmọ tán sọ ọmọ tán sọ tán ọ̀sọ́ tán ọmọ tán ròyìn tán ròyìn ẹ̀tán ṣóòkì ń gbọ́ rédíò ni àbọ̀ bàbá kí ń gbọ́ rédíò
1: àgbàjọ
0: bèrè lọ́wọ́ àwọn bọ̀dá ilé wọn láwọn ti gbọ́ ẹnìkan tó ń jẹ́ ìjìnlẹ̀.

lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ yìí iṣẹ́ tá a ti ṣe láti àárọ̀ wọ́wọ́ rọ̀lẹ́ báyìí ó yẹ ká lè ṣe review lórí ẹ̀ pàápàá jùlọ ẹ̀yin ẹ bá wa wo.

àwọn nǹkan kan wà tẹ́ ẹ̀ kì í rántí. ẹ jẹ́ mi rán yín létí díẹ̀ nú ẹ̀ lénìí. àkọ́kọ́ ṣe máa ń rántí ibi tẹ́ ẹ ti ń bọ̀ ṣá. nígbà tí nǹkan kan ò tí ẹ̀kọ́ ò tí ì ṣojú múmu. ẹ̀rù yẹn máa ń bà mí gan o. téèyàn ti ń bọ̀. nígbà téèyàn ó jí láàárọ̀ téèyàn mọ téèyàn fẹ́ jẹ. níbi téèyàn ó jẹ tọ̀sán téèyàn ó fẹ́ nu gbé talẹ́. ẹ̀ bá àsìkò kan wà tẹ́ pé èèyàn ò lè dá.

torí ẹ ni ọpọlọpọ fi máa wura rẹ pé òun ò gbọdọ mọ lówó ìyá jẹ òun pọ gan o. Ẹ bèrè lọ́wọ́ everybody pé ṣé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà ni wọ́n ṣe bára wọn yẹn. Ó níbì kan tí wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀. Ìjọ tẹ́lòmíì kọ́kọ́ rí owó tó tó owó ó sì bù ẹkún. Irú àwa ẹ̀. Ẹ wọ̀ pé ṣe èmi náà lè ríru owó yìí. Èyí ó sì kọ́kọ́ bú ẹkún náà. Tí èsì pé wà àtẹnìkanjọ fẹ́ pin wọn àdẹ̀fín ràn ọ́ níṣẹ́. Wọ́n ti ẹ̀ gbọ́dọ̀ fi irú owó bẹ́ẹ̀ ràn yàn jẹ́. Ọkàn àwọn tó ń ràn yàn ṣe ń gbà yẹn ọkàn wọn dọ̀tí. Wọ́n lérò pé èèyàn fẹ́ sá lọ. Tó bá lọ bẹ́ẹ̀ lómi ìgbà ordinary check wá gan. Yóò mọ fi fóònù lé ọ lójú ọ̀nà. Níbo ló wá ti dé báyìí? Mo ti ń bọ̀ rí lẹ́jàre. Ó yáyáyá tètè lọ báǹkì lọ tètè deposit ẹ̀. Yóò bá wa tó sọ pé mo ti deposit ọkàn rẹ̀ ó ṣẹ̀ balẹ̀. Ìdẹ́ ṣayé ìgbà tí àláàtì máa ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ̀ tó bí ìjọ kẹta. Sórí pé àláàtì dé àbí kí ó tó padà lọ yẹ̀wò báǹkì fúnra ẹ̀. Ìrántí àkọ́kọ́ ni pé ṣé ìrántí ibi táyìn gangan ti ń bọ̀ ṣé ìrántí ibi tẹ́ ẹ dé ń sè. Vision ibi tẹ́ ẹ ń lọ gangan ṣé ẹ lálàá rẹ̀ ní gbogbo ìgbà. Àbẹ́yìn kan ti ń gbégbè sí ayé lọ́n tẹ̀yìn ni ẹ bá ti rí ìgò kan méjì kẹ́ ẹ gbé lura. Ẹ̀rí bẹbẹ sún tó dáa tó gbóná pàápàá jùlọ nú òjò báyìí. Bàbá ìran fi abọ́ bò ó. Wọ́n gbé dé. Ẹ̀yọ́ rẹ̀ kọ sí. Ṣé ẹ máa ń ṣèrántí àwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ nígbà yẹn ṣá? Nígbà tẹ́yìn ti wá gòkè táwọn ṣì ń bẹ Ọlọ́run. Irú ìrànlọ́wọ́ wo lẹ ti wá lóore ọ̀fẹ́ láti ṣe fún wọn o. Ẹlòmíì ẹni tí wọ́n jọ ń rìn nígbà tí wọ́n sì jọ wà ní àjọ ń bẹ lọ́hùn. Mí inú wọn ò tí ì lè dá ilé rà níbi tí ó rí yàrá méjì kọ́. Ǹjẹ́ ti ẹ̀ ti visit irú ẹni bẹ́ẹ̀ pé á fà báwo wọn gangan ṣe tó dà wá ṣáà ń kò plan ni o. Bó wá nílé tó ní bọ́lá bá mọ́ kọ fún yàn yóò kọ fáwa náà o. Ẹ ti sọ fún pé mo dẹ̀ níbi airplot kan níbi kan show mind. Ẹlòmí ò ní ọkàn tó dáa tó tó bẹ́yẹn. Débi tí ó wá pe pàdé ẹ̀ pé wo ọ̀rẹ́. Show mind Corolla kékeré yìí mo ti ń lo láti bí 7 years o. Mo kàn fi ìpè kí n tábọ̀ wá rí pé wọ̀ ò tí ì ní kankan náà. Ṣé ẹ nírú ọkàn bẹ́ẹ̀ ẹ létí gbà bẹ́ẹ̀mí ràn yín létí ni. Ẹni tẹ́ jọ ń pera yín lọ́rẹ̀ẹ́ pàdé. Ṣé bó ṣe kí ọ̀rẹ́ èèyàn wà ló wà yẹn. Wọ́n ń gotí àrọ́bà òun ń gọ̀ kadà. Olóhùn try fún ó mọ̀ yí pé wọ́n máa fi bú ẹni ó dẹ̀ ń pè lọ́rẹ́ rẹ̀. Ó dẹ̀ ń pè ní pàdé ẹ̀ kò síràn lọ́wọ́ kankan tó o fẹ́ ṣe fún tó o lè ṣe fún àbí tó òun ní lọ́kàn láti ṣe fún. Àwọn tá ẹjọ́ jẹ́ pàdé lọ́jà àbí tá ẹjọ́ ń tajà. Àwọn ẹjọ́ wà ní sọ páàtì ní géètì ní àbẹ́jọ́ wà lọ́jà lẹ́sìn lọ́yẹ́. Ṣé bí ìsọ tí wọ́n ṣe rí yẹn ṣó tẹ́ ìwọ gangan lọ́rùn ṣó láìkẹ́ àbó òun ránṣẹ́. Ẹ̀rọ ìrànlẹ́mí òun ránná what's my business with that.

ọlọ́pàá ẹgbẹ́ yín ṣó wà òkè. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ti ẹ mọ̀ wípé àrínimọ́ni ni àkínimọ́ni nílẹ̀ Yorùbá. Àwọn tá bá ń rí mọ́ èèyàn gbọ́dọ̀ àlíìsì tá ò bá tiẹ̀ wọ lẹ́vù èèyàn tó yẹ kọ́ fẹ̀ bá. Ẹ bá ní bàbá olówó mi dírẹ́fà rẹ̀ bí aṣọ ọ̀nù lẹ̀ báyìí yóò sì mọ wà nínú ọkọ̀ olówó ńlá kan jàn. Bó o bá tiẹ̀ lè raṣọ fún ó yẹ kó o sì lè kó tilé rẹ̀ fún náà.

0: Baso. Baba Jaja himself. Lẹ́yìn iṣẹ́ lẹ̀tọ̀ yìí. Wọ́n ní pé o. Ìyẹn ò ti ẹ̀ possible. Ẹnìkankan ò lè dínà ẹnìkankan. Ìyẹn náà ò ti ẹ̀ nígbà. Àbí bẹ́ẹ̀ bá dínà ara yín nìkan fún ara yín lókù. Paso. Ṣé bó ṣe kí àwọn ọmọ abẹ́ ẹ rí ni wọ́n rí yẹn? Èmi bá gba sẹ́kítírì báyìí. Àtàjọ tó ti rún àtàjọ tó ti rún. Yóò mọ wọ̀ wá sọ́fíìsì tí ẹ. Ojú ò sì tì ọ́. Hello. Oga. Oh my God, o ko tin.
1: Abu aremu to yo alaafin.
0: Ki le pe iwa abu aremu.
1: La to yo alaafin eyan ni ni.
0: Eyan
1: wo yo bo ti lo ma gba ki da ti da ta wo.
0: Okay, ele.
1: Ala ni je. Akweku.
0: Oga.
1: Itoju wa dina le ko ba yan lo fa ko waju.
0: Amina yala o.
1: Lati le je tin radio tin radio tun be bam bam bam to waju na ni ko ni baje.
0: Ami o. Ami adura le gba o.
1: Awọn nbe ni oro den so, oro gidi nbe nbe.
0: Iwo nnu e mu kojade. Mm.
1: Asita ni papa adigun.
0: Mm.
1: Nje ba bebe ni o wa le gbe tan na le gbe den so.
0: Mm.
1: Ba ti jo se tolorun ti sa mu ni se yi. Ele mi te se sun le gbe pe o te ni tan.
0: Mm. Mm.
1: Mm. Ni la ko te te olorun se si.
0: Abi afẹ ba ni tohun o do.
1: Àjẹ́ni tó bá ní tòun òkú. Wọ́n wà pàtó rọra ń wọ̀ tó ní òkú láàrin kárí ayé ni o.
0: Ìyá.
1: Ọ̀n rẹ̀ lọ́yọ̀ náà bá ọ̀pọ̀ ọ̀dọ́ bá rẹ̀.
0: Sọ òjò yẹn múlẹ̀ lọ́yọ̀.
1: Ó múlẹ̀ gbẹ tí ó sì ṣàtẹ́gùn òjò rọrùn.
0: Òjò rọrùn ẹ sì gbé mi. Ẹ ti gbé mi.
1: Ẹ ti gbé mi ní báwú.
0: Ẹ ti gbé mi. Lójú eléyìí ò wá ní gbé mi. Nígbà tí nǹkan ò mọ sí i. Àjàjà gbogbo àwọn tí ń gbà àdúgbò mi mọ́kọ́lá. Àwọn ọ̀nà òkè kíní. Òkè dada. Sọ pé kíkọ omi tó kí kàgá tó kan omi mẹ́ wọ́n. Ẹ̀mi olúwẹ̀ bẹ̀rẹ̀ bọ̀. Òjò léyìí. Ó ya omi tó yẹ pé èyí ó mú fún bí oṣù kan. Ó yà á lẹ̀ nílìí. Ẹ bá lòun ra bí ọwọ́ta ó ṣàkọlé. Omi ń funfun lẹ́lẹ́ ni kódà ó dùn mú gaàrí.
2: Ewo ló kù tẹ̀fẹ́ ká jẹ ẹ̀ràn bí.
0: Mo ní ran ẹlẹ́tí nírọ̀lẹ́ yìí ni.
2: Ewo náà tún sọ bàtọ́.
0: Táwọn tẹ́jọ́ ń kóra ayé kí ṣé wọ́n ti wà ní lẹ́vù tó yẹ kí tíwọ náà wà.
2: Yóò tán lọ ní ìta ọ̀nà bí.
0: Wọ́n lè máa rántí ọkàn lè máa lọ ọbẹ̀. Kò ní ìdí pé èèyàn jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá ti rí ẹni tó wà òkè ẹ ti mọ. Ẹni tí ẹlòmíì ò dẹ̀ wà òkè yóò mọ dẹmọ yóò mọ dọ́gbọ́n fa kọ́ sí. Ó jẹ́ sọ̀rọ̀ ó jẹ́ lanu kọ́ sọ̀rọ̀ kí nǹkan mọ́ sí ọ́ mọ́ tilẹ̀.
2: Gbogbo ẹ̀ gbogbo
0: ẹ̀. Ṣé owó ilé ẹlòmíì ni ò jẹ́ lòmíì ò gbádùn. Ìṣà ń forí kaku forí kaku forí kaku ẹ̀ ni.
2: Ajibalagun le
0: ma so. Èèyàn mélòó ni ìwọ gangan ti rò pé ṣé akínrin ma ti rówó ilé ẹ̀sán ṣá. Afa Akinbo ni ìwà dáadáa ni ìwà ní mi. Àwọn ọmọ ńkọ wọ́n wà òkè báwo ni skul wọ́n ṣe dáadáa wọ́n wà lówó ilé.
2: Mo jí mo rí rẹ̀ ńlá.

0: lè ṣe nínú yín tó fẹ́ kí àwọn pàdí ẹ̀ dà bóun náà ṣe dà.
1: Fọkílẹ̀ mọ̀.
0: Ó fẹ́ káwọn pàdí ẹ̀ gòkè ju bóun náà ṣe gòkè sí.

0: baba e e kuro le sa
1: e kuro le atokun
0: se da da le wa o
1: adupe
0: o inu wa dun lati ri ni ori eto le owo oro le yi erin de ba wole erin ru ojo le
1: olagbara po owo ero la ba wole
0: adupe lodo olorun ero ero na la ba laye looto ero ero na la si fi ma lo
1: amen
0: aku gbogbo gba
1: amen
0: yes edabo si ori eto wa ti a pe leyin ise ẹyẹ káwọn ará ilé ń mọ̀ yìí kí wọ́n sì mọ kókó tí tí ẹ ń bá wá gangan jẹ́ kí wọ́n mọ̀ yìí lọ́wọ́
1: ẹ kú rọ̀lẹ́ gbogbo ará ilé ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì alálùbáríkà yìí tí ó bá ń fẹ́ dé orúkọ mi ni Ìdòwú Adéwálé Adéwuyì èmi ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Dotac Paint and Chemical
0: ìyá ewu rẹ ṣe ń bẹ yẹn o
1: ẹ ṣeun iléeṣẹ wa iléeṣẹ ta ti manufacture ọ̀dà ìkúnlé tó jẹ ojúlówó paint tó jẹ premium quality o ni àwọn ọ̀dà tí à ń gbé jáde láti iléeṣẹ Dotac Paint odú ni wà kì í ṣe àìmọ̀ fún olóko ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn kan wà tí wọn ò tí ì jẹ nínú àwọn àǹfààní ti àwọn oníbàárà wa ń jẹ lọ́dọ̀ wa
0: irú àwọn àǹfààní wo
1: àǹfààní pọ̀ lọ́dọ̀ wa àkọ́kọ́ ni pé bí èèyàn bá kọ́lé tó bá to blọ́ọ̀kù tó kan páànù àdúrà tá a máa ń ṣe fúru ẹni bẹ́ẹ̀ ni pé ọlọ́run ó bá yín parí ẹ̀ torí pé mò ń to blọ́ọ̀kù mò ń kan páànù èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ilé bẹ́ẹ̀ ni ilé tí èèyàn bá kọ́ tí ò bá ní àǹfààní àti kún lọ́dà ilé yẹn ò tí complete uncompleted house náà
0: ṣe tí èèyàn bá kọ́lé tó ṣerin gidi tí ò bá kún kò tí ì ṣe mọ gbé
1: kò tí ì rin gidi tí ò bá tí ì kún
0: sẹ́yìn
1: máa ní èèyàn bá kún ni ó tó rin gidi ilé tí èèyàn bá kún ò tí ì rin gidi kò rin gidi
0: ó ṣe ní ẹlẹ́bọ́sùn
1: ẹlẹ́bùsẹ̀bù pé kó sá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn ló dẹ̀ máa ń wù láti kún ilé torí pé bí èèyàn bá kún ilé bẹ́ẹ̀ gan bá yọ

0: you need to consult a professional.
1: Nípa ilé kíkọ́ tó tún ní categories bẹ́ẹ̀ fi mọ̀ báwọn lè mọ lẹ́kọ̀ọ́
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí pé ilé kíkùn lọ́dọ̀ tiwa àwọn òṣìṣẹ́ wa professional ni wọ́n tíṣẹ́ dẹ̀yẹ wọn dáadáa dẹ̀ supervision wa a kì í fi ṣeré nípa pé kákọ́ prepare war preparation because ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pariwo mo fẹ́ screed ni yes kò sí tó burú nu kéèyàn screed ilé kó tó kún because ó máa ń jẹ́ kí war kó perfect dáadáa bọ́ bẹ́ẹ̀ lómi bá tún script tán náà tán bá tún bá kùn tán náà kò tún nílè tẹ lọ́rùn because kò ń se script yẹn nìkan ni ó múṣẹ́ ilé jáde painting gangan àti irúfẹ́ ọ̀dà téèyàn bá lò láfihàn sọ fún wọn pé iléeṣẹ́ dọ́tà paint and chemical a ní àǹfààní aláìlẹ́gbẹ́ fáwọn èèyàn tó jẹ́ pé a lè bá yín kun ilé yín tẹ́ ẹ mọ̀ sanwó padà díẹ̀díẹ̀ fún oṣù mẹ́fà.
1: Iṣẹ́ ilé kíkùn nìkan ni ẹ̀ ń kun
0: àwọn kìí sùn kan. Àwọn náà lásán wo síbi tá ìkun bọ́jẹ́ mọ́sìkì bọ́jẹ́ chọ́ọ̀chì
1: ẹni tí kíkùn
0: gbogbo tó bá ti ní ìdí ọ̀dà pátá gbogbo ẹ̀ pátá la máa ń fi ọ̀dà kùn. Àdà ọ̀dà wa ojúlówó dẹ̀ ni oríṣiríṣi kò sí irúfẹ́ ọ̀dà tẹ fẹ́ tí o sì lọ́dọ̀ kò sí. So tá a bá dẹ̀ bá yín kun tẹ́ máa sanwó padà díẹ̀díẹ̀ kò ń ṣe pá gba interest kankan lórí ẹ̀.
1: Ààyè sọ
0: díẹ̀díẹ̀ náà wà. Sọ díẹ̀díẹ̀ ni interest kankan. Lórí ẹ̀
1: ṣé wọn ò ní fi sán díẹ̀ díẹ̀ ń pa wá lórí Nàìjíríà gbogbo nǹkan sán díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ lómi ọ̀rá fóònù sán díẹ̀ díẹ̀ owó oṣù ọmọ sán díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ lómi ọ̀rá bàtà sán díẹ̀ díẹ̀ a tún fẹ́ kunlé sán díẹ̀ díẹ̀ tún wà
0: báyìí. Ṣé ẹ wá rí tilé kò kí n ṣe pé ẹni tó ń kọ́lé ò ń ṣe pé kò plan kó máa kun ilé mọ nígbà tó ń kọ́
1: kò kówó ẹ̀ mọ́ lọ́ọ̀ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn unforeseen expenses ó dẹ̀ jẹ́ pé ó compulsory tí onílé máa ń ná kó tó di pé ilé dé painting level because for instance ti quantities of your ba ti I mean quantities of your to ba ti fun yan estimate to ba ti fun yan estimate pe iye bayi ni o pari ile o along the line awon owo kan be teyin o na to e pe o le boss under miscellaneous expenses to de compulsory teyin gbodo na so lo fi man je pe ki le to de painting level o ti ma re lomi sara to je pe owo business gan o ti fe ma janu ti o wa wo pe e je ma ko lo bebe
1: yes nile se dota paints and chemical ye
0: yes sir
1: awon quality orders wo le ni to je pe at least ti awon ti won ba nsise ta ba n gbo te se nso se bi ro asin e le so pe patati ṣàbí kò kan àkòyí àwa
0: lẹyìn ẹsùn
1: ṣùgbọ́n àwọn tó yé ń gbọ́ ní níta àwọn qualities of paint fowó lẹ ní lọ́dọ̀ yìí.
0: Different types of paint only àwọn ọ̀dà ta ni we have what we call acrylic emulsion we have satin emulsion those are the water based emulsion.
1: Èwo ló kúta wẹ́wẹ́rẹ́ mọ̀ ń wà nú ẹ̀ yẹn náà.
0: Test coat nìyẹn we have test coat.
1: Okay.
0: Then we now have Gravitex. Gravitex yẹn gangan ló ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Okay.
0: Tó jẹ́ pé téèyàn bá lò ó lè lo 15 years lára lé.
1: Tí ò ní sí.
0: Tí nǹkan kan ò ní ṣe.
1: Àwọn ọ̀dàwọ́ ni máa ń símọ̀ yàn láṣọ tẹ́ ẹ̀ bá fẹ́
0: ìtumọ̀. Àwọn sẹ́lẹ̀rú nù. I know someone can do it cheaper.
1: Bẹ́ẹ̀ni mọ̀ mọ̀ nílẹ̀ yóò lọ.
0: Àwọn nìyẹn àwọn sẹ́lẹ̀rú. Àwọn sẹ́lẹ̀rú nìyẹn.
1: Kò yẹ kéèyàn
0: wọ. No sẹ́lẹ̀rú nìyẹn.
1: Sẹ́lẹ̀rú
0: nìyẹn.
1: Owó náà ni wọ́n fi ṣe o.
0: Bẹ́ẹ̀ni but nǹkan táwọn sọ fáwọn èèyàn ni pé tẹ́ ẹ bá fẹ́ kunlé tẹ́ ẹ fẹ́ kó dùn wò.
1: Okay.
0: Nípa sẹ́yìn náà máa wo ilé míì. Tálómi bá dénú estate yóò rí ilé tó dúró dáadáa yóò rí ọ̀dà ìjìnà. Ó ló ń láìkí kọ́lọ̀ yẹn. Ó ń ṣe gbàgbọ́ nígbà tí wọ́n bá gbé wá fóun. Yóò rí pé kò mú but kò láǹfààní láti bèrè lọ́wọ́ àwọn yẹn pé irú ọ̀dà wo náà lò.
1: Okay.
0: Because tẹ bá ń wọlé lọ́ọ̀kan ẹ lè mọ irú ọ̀dà àfikẹ́ consult
1: professional. Àwọn ọ̀dà kan wà tẹ́ pé tẹ bá súnmọ́ ẹ ti mọ gbó òórùn wọn tí ó mọ tasánsán ní ara lé
0: báyìí. Ìyẹn òórùn nípa ọ̀dà yẹn ọ̀dà gan ò tún yẹ kó ní ọ̀dọ̀ kankan. Bá a ṣe wà nù studio ní ìsìn tá a bá ń kun ibì kan nù studio yìí ìsìn ẹ lè máa ṣètò lọ.
1: Tí àdẹ̀ ní gbọ́ pé
0: ìrẹ́kan ṣẹlẹ̀. That's what we call VOC, volatile organic compound. So wọ́n máa kun ọ̀dà míì a máa tàyàn lójú no ọ̀dà wo sọ́dà bẹ́ẹ̀. So we have acrylic emulsion, satin emulsion, we have rich mat, Gravitex, flex coat, Italian stucco, we have marble trowel. Àtòrí kò wá sírú kọ́lọ̀ tẹ́ fẹ́
1: tí ó sí.
0: Ẹ láǹfààní láti kàn sí wa, àgbà ikùn lè yín. e si mo sanwo pada die die fun osu mefa lai ni ele kankan lori
1: ni bo ni o se se se fun won ni number yin tori beere ma npo elomi o ni budget bo won o ko le se bo se npo yin yo mo dey try man
0: bene bene bene
1: ni bo office yin wa ati
0: ani awon booking office ka ka kiri
1: ibadan
0: at least ani bi ona marun ni
1: bo main office yin ko
0: ko si bi kon le wa wa si bo lowo lowo bayi won le wa wa si mo lete ni waju UBA bank ni mo lete won le wa wa si orita pe ni won be won pe bi kan ni omo wu mi
1: okay
0: ijele omo be dada nautical food canteen wa ni omo wu mi waju nautical food canteen ye gangan eri wa nbe ba kan na le kan si wa lojo e le kan si wa lologun eru e le kan si wa ni eyin cantonment 8 4 3 4 5
1: lagbara
0: na ni WhatsApp number wa
1: Olorun o kole fun wa
0: amen
1: o si ba wa ko la se
0: amen amen
1: pelu le se do tak paint and chemical gbogbo nko si bo si ro
0: amen amen amen
1: e seun ti e wa sori eto ka tun ma reti yin nigba mi
0: lagbara Olorun to ku
1: e se o
0: se o se wa dupe
2: la o de ja jolo ademola de la kun mi mi
1: ga e ja lo si e ka tin gbolowo oja awo bo je fe lo

0: bó o bá rí ṣe mọ̀ pé pàdí rẹ lọ́lẹ̀. Amọ ìyá mi o mọ n tọlọrun kọ fún ẹnì kankan ìwọ náà wà lára àwọn Sussex history àwọn tiẹ.
1: Ó sọ bẹ́ẹ̀ wò ó ìwọ ló ní báàgì.
0: Ajì Kàbírù jálárúurú gbogbo Abíjan.
1: Ó bá jẹ́ pé dáadáa.
0: Ara àwọn alátìlẹyìn wa tó dúró tán ni bàbá ojú òní tì.
1: Bọ̀dì ẹ̀ o.
0: Kàbírù jálárúurú lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fún mi lówó nígbà tí mo fẹ́ ṣèlówó ní mí.
1: Bọ̀dì
0: Àwọn síngì wẹ́rẹ́.
1: Ọmọ bá lọ gbọ́, ó bá jẹ́ pé bọ́dì yẹn dáadáa.
0: Ojú ò ní tí ọ bàbá
1: yìí. Ó wà láyé ló ń gbé bọ́dì náà.
0: Àríṣe la ríkà ríkà ní bàbá rẹ̀.
1: Gbé bọ́dì rárá. Ó ti gbé
0: bọ́dì. A sì mọ àwọn tá a lọ lọ lọ lọ lọ.
1: Ó gbé bọ́dì wá.
0: Wọ́n ò tiẹ̀ sí bẹ́ẹ̀ ń bá wọn rí wa. Ẹlòmíì ń sá pamọ́ pé mi ò sí lé. Ara yín ló ṣí wá. Tí a tó ti wá padà wá báyìí. Àbẹ́yìn lè ń bọ̀ wá láti ìgbà náà. Àbẹ́yìn lè ń sanwó sukú àwọn ọmọ mi. À ń yọ̀ ọ́ síra wa lọ́rùn ni. Àláyé. Ọkàn rẹ lè má sí ń bẹ̀. O lè ti gbàgbé. Àwọn tẹ́ ẹ jọ wà ní ọ́fíìsì.
1: Tètè dákun yára.
0: Ṣaṣọ tó yẹ kán máa wọ̀ ni wọ́n ń wọ̀ yẹn. Àti ẹ̀dọ́gbọ́n wò wọ́n ń jọkàn. Kò sí tó ní kó má lè rà bíi ṣẹ́ẹ̀tì méjì ṣẹ́ẹ̀tì mẹ́ta.
1: Fìdí iṣẹ́.
0: Tó notice pé nìyí the same ṣẹ̀tì náà ló ń repeat.
1: Iyẹ̀ dada.
0: Láti bí ọdún kan.
1: Èkì náà ń ṣeré o.
0: Kò jẹ́ pé kò wú láti rà ayé rẹ̀ ní òyọ sálárì rẹ̀ lè má ka.
1: Àròyé.
0: Ìwọ náà lè ṣe needful.
1: Ìwà ló ní ìbádì o. Kò bá jẹ́ pé kò bá jẹ́ pé dá.
0: Ìwọ náà lè nípa àtìpín nínú ìgbésí ayé ẹnìkan. Ẹ sọ pé ọpẹ́lọpẹ́ ẹ lágbájá ọpẹ́lọpẹ́ ẹ tàmìdùn. Lágbájá mọ̀ ṣe yan o. Ẹlòmíì dájú ni bí àjọ̀nú olójú kan. Kò tiẹ̀ ní gbọ̀n lẹ̀ débi tí ó tiẹ̀ fi sí ọ lẹ́nu láyé. Sọ pé o fẹ́ yá mọ́tò ẹlòmíì jáde. Ojú tí ó fi wù ọ́. Bí ẹni tí ò dá nǹkan rí ṣe rí láyé ni ó ṣe wù ọ́.
1: Ẹlòmíì.
0: Ìyá ẹni mọ́tò for what? No, má gbé yẹn wá
1: wá.
0: Má jẹ́ ń gbọ́ tó bá fi ń ṣeré. You na play stop am.
1: Bye bye to yeye glory.
0: Gadi gbadi, gadi gbadi giri gbadi. Gadi gbadi.
1: To yeye glory. Hey, ogo ti o ṣana.
0: Wo mi ọmọ ìyá.
1: Bye bye to yeye glory ejo.
0: O le má rántí ọkàn rẹ le má sí nbẹ. Bẹ́ẹ̀ bá jọ jẹ́ tẹ́nàǹtì tí ẹjẹ́ǹtì àbí lálọ́ọ̀dún pariwo lẹ́nìkan lórí.
1: Tí ó ṣàkóso, bye bye.
0: Kò sí tó ní kí wọn náà má lè assist ẹ̀ tápá tiẹ̀ náà bá ka ni o. Rárá báyá kí ló ṣe ẹ̀ tí àwa yẹn ń pariwo. Owó yẹn ò fẹ́ yọ ọlọ́tẹ̀ ìníjà rẹ̀.
1: Tí ó mọlẹ̀ dáadáa.
0: Afàṣimulè ya yín.
1: Ẹ̀mí
0: o. Ẹ̀rẹ̀ máa dá padà.
2: Padapada.
1: Bọ́ọ̀dún
0: palọ̀ kan. Ẹ̀mọ́ tó ṣẹlẹ̀. Màá yín ní 50%. Màá fún yín ní 50%. Ẹ pé bíi 200 lówó. Màá fún yín lọ́dẹ̀ K. Màá wá yá yín lọ́dẹ̀ 1000 sí.
1: Òmò káàkiri ìlú.
0: Onímọ̀gbà tí ó sáré dọ̀bálẹ̀.
1: Ògónú ṣe kan. Mà ó mọ̀ káàkiri country.
0: Ẹlòmíì dájú gan.
1: Ẹni ò fẹ́.
0: Kò tiẹ̀ ní ẹ́fà kò tiẹ̀ fọ́hùn láàyè láti ẹ̀ tí mò ń dá lọ́ọ̀gì irú ẹ̀ ráyé.
1: Kálẹ̀ tí máa lò.
0: Débi tí olóhùn fẹ́ ṣoore yẹn.
1: Ìmọ̀

0: Hello, taara wa fɛ kúrò lẹ orúkọ yín
1: o. Ẹ kúrò lẹ, wà á bu àrẹ̀mú ẹlẹ́ẹ̀kan sí Bátọ̀yọ́.
0: Ok.
1: Ẹ rí sọ. Ilé kò sósì rẹ̀ ṣe ní ẹ̀ka ara wọn lò sí wa. Lẹ́yìn pọ̀ pẹ́ẹ́bẹ́ ó wì.
0: Àbí.
1: Mo ti jẹ́ kó rínú, Àwa ti rí ọ̀rẹ́. Ọ̀rẹ́ ti gba secondary school, Christians ni. Ó sì rán ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ Mùsùlùmí ní Mẹ́ka.
0: Ó rán ọ̀rẹ́ tó jẹ́ Mùsùlùmí ní Mẹ́ka.
1: Ní Mẹ́ka.
0: Ó yẹ kó rẹ̀ mi ti dà láti
1: náà. Ọ̀rẹ́ ti gbà tí wọ́n jọ sí láti secondary school.
0: Káì. Ìyẹn ṣọ́ọ̀kì mi o.
1: Àwọn kan bẹ kí ẹ lárùjẹlẹ bẹ́ẹ̀ kí a máa rántí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní ká rántí. Ìgbẹ́ni tí ò ní rántí ò ní rántí bá pé inú ẹ̀jẹ̀ ni nǹkan yẹn wá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìjírí bàbá.
0: Ọlọ́run ni o.
2: Alágbára lọ́lọ́run.
0: Ẹyẹ máa lọlé.
2: Alágbára lọ́lọ́run.
0: Díẹ̀ tó nù nǹkan ó ní nǹkan.
2: Alágbára.
0: Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdarí akọ́ àbí tá a wà ìyá àti gbogbo ìgbìmọ̀ tó ń ṣe gbogbo.

0: of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
1: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara, máa yá mú ọba oúnjẹ. Ìbá jẹ́ dúdú fẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábàárín rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfé tóki lẹ́kẹ́tí àti àwọn àkọlùkọ gbà ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bíi pọ̀nmọ́ kíká tó ká bíi táyà tó gbà tà.

kaba se lo lawo lawo ko mo ni e original hu ba kan ba se lo yayi lawo ko mo ni e ile imo burewa po yen ni mo fi so fun opo o le taye lorun loju opo facebook ile ise wa 32 FM 94.9 fe ye loju opo facebook yen ni o ti lo sawari mi nibe lori share nbe dada bo ba share loju opo facebook na je ri comment yen nibe ko duo kakaraka be na ni o like yo be ba ti wa ku o loju opo facebook ti le se wa hello re dara papo mo mi loju opo youtube le se wa na bakan na lori be ba wa ku o loju opo youtube na ma ki bo la instagram and wa na duo kakaraka kale mo kiyin nu le yo olorun ba mi so ojo yen kale opo ko su de lowo alago marun koja abi yoro abi oro ma ki bo la ibi mo wa pa eyan olokada yida adati e fi koko fe bo le lori okada yin tin sin to ya pe lojo nsin ton ni ti o mo se sere ma ki bala ibi mo wa lodo awon temi nsa agun loje nibe lolohun ba mi gbegbe si owo e ni koko su to bole dududududu rere amba lo so fun malaika ti nbe ni nkia oji iyan mikail oye ile ya oni that's right you can see dey dey ara everybody olorun ba mi oje otu wala ojo ayo ni oje fun awododun lo ni oje o amba loju opo facebook bi mo se salaye fun o eh loju opo facebook wa 32 FM 94.9 fe yen ere ko awada ko eni olorun ba mi ba sale sa laarin awon esa ma ki bola ko sari wo kankan ti o nbe ni waju ile won pariwo esi rere leyin ikule ile na ma ki bola won ni mo soro re laida diware ti mo fin kiyan wi pe ka le ka bo sori eto ilale a jo mu nkan le ba se mu le bo lateyiwa mi bo se ba foruko olohun ba mi kiyin tan eh ti mo ti ki awon aliwula mo arosule fale hambiya lo lo ni mo fa fa asaro ile awon anabi lori le ti mo fa awon yan na kiyin tan ti mo fa awon lesson abalaya te lesson kristeni wa foruko obi to bi enikankan wa ta tara awon jade fọsọ lóore àkọ́kọ́ nìyẹn nù gbèsè ayé ẹ abánita lo lóore rẹ ìyá tí ọ̀sẹ́yìn rẹ dànù ìyá tó rákòrò lọlé olódì tí ò jẹ́ ọ̀fọwọ́ jóná mo fòbí tẹ́nì kọ̀ọ̀kan wá jáde lára rẹ̀ wọ́n ń bẹ láyé ni ó wọ́n ti papòdà wọ́n rebi àgbà rè ni mo fi ń kiyín mo forúkọ àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágógó dẹ́ àwọn obìnrin rẹ̀gírẹ̀gí tí rọjà ń gbọ́ ọjà bá tú bẹ́ẹ̀ làwọn arúgbó aṣọ mọ́ balẹ̀ àwọn láṣọwọ́ àkàmọ́jẹrì àwọn ní dandan ti kọ́ni ní fọ́jú àlá wọ́n ní bọ́n bá ń bàgbà èèyàn wí láyé ọba akíbọ́lá wọn lèmi ò ní sínú wọn wọn náà ti sọ mí dọmọ tẹbítẹbí mo ṣe bá àwọn ìyá ọ̀hún lálẹ́ yìí ó wọn fi rúyọ yín ó wọn ò tó yín pè mo ti daṣọ ara yín ẹ ti daṣọ ara mi aṣọ àgbà fẹlẹ lódodo ìyá elizabeth ẹ ní bá wọn tẹ ẹ mọlẹ olólùfẹ ètò yìí ni olólùfẹ ìkànnì yìí ni wọn kí yín bí kíbi ẹ bá ti ń gbọ́ mi lálẹ́ wípé ẹ káàlẹ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ máa ṣí àdáadáa lójú òpó facebook. ọ̀rọ̀ bójúgun ọlọ́run ọ̀lẹ́ran bọ́yá bí gòbé bá dẹ́tán yányá pátápátá bọ́yá bẹ̀gàn lẹ́ran sodo sí ọgbọ́n ìṣẹ́jú ti kú ọ̀ lára aago mẹ́wàá.

Ọlọ́run ọba mi dákun bá ni fi Nigeria láyà balẹ̀ jù báyìí lọ. Orí bàbá ìlọ owó hẹ́ńbẹ̀hún. Tí wọ́n tètè lagbófinró tí wọ́n tètè gbégbésẹ̀ tó yẹ wọn gbé. Ọmọ wípé àwọn tó jẹ́ Yorùbá náà ń bẹ lápá òkè ọya lọ́hùn-ún. A ní rí wàhálà lẹ̀ yóò. A ní rogun lórílẹ̀-èdè yìí láíláí. Ẹ máa ṣí àbẹ́ ẹ̀jẹ̀ ọmọ lọ. Bẹ́ ẹ bá ti ń ṣí àbẹ́ ẹ̀ lẹ́ máa rí wípé. Èmi àti yín lajọ mú kinní ilẹ̀ kakaraka. Ẹ fìlí bàbá yìí. Olóògbé.

0: ọmọ kílàsì ìwọ́dà o ọjọ́ máa kẹ́kọ̀ọ́ lé ìwé ìyọwá jẹ́nu kílàsì yìí lọ wà ẹjá máa ń lọ́nù ìròyìn entertainment pa lọ́wọ́ kan aná òde yìí onítáyà ajá ní sẹ́lúlá sí jẹ́ agbábíà kàwọn ọ tẹkọ̀ òfurufú létí padà sórílẹ̀-èdè nàìjíríà ìlú àbínibí bàbá tó bí lọ́mọ àtìyá ẹ̀ nígbà tó ti wà lórílẹ̀-èdè uk ìyẹn england láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin sẹ́yìn ó ti padà sórílẹ̀-èdè nàìjíríà o ó ti lọ kọrin lọ́hún tó ti padà síbí láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú ẹ̀ padà bẹ́ẹ̀ aláàjì kábírú aláyọ̀dé rẹ̀ àsàlátù tí gbogbo wa mọ̀ sí èrè àsàlátù aláyọ̀dé wa ń kan nínú ọlọ́rin mùsùlùmí ńlẹ̀ innovator òun bẹ lórílẹ̀-èdè orílẹ̀-èdè canada lọ ṣiṣẹ́ ìríjú rẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà bíi mẹ́rin sí márùn-ún ọmọ akíbọ́lá lè rè àsàlátù ó gbé ti kọrin àbí jù bẹ́ẹ̀ lọ́kó tó padà sórílẹ̀-èdè nàìjíríà ẹn tẹ́mi àti yín náà ń ṣe kò ní bọ́ sófò mọ́ wa lọ́wọ́ o níta àfi ní kálukú ọ tẹpámọ́ṣẹ́ nìyẹn tọ́ bá ti tẹpámọ́ṣẹ́ yóò dèrè fún ọ lọ́jọ́ kan.
1: báwo bí ayé yàtá ti mọ kò ṣáyà tó lè dárò bí.
0: àgbà òṣèré òní tíátà tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí babatunde gbàǹgbọ́dẹ ìyẹn fọ́kòkò àti baba káyọ̀dé ọláàyà tí gbogbo èèyàn mọ̀ sí adẹ́rùpọ̀ ọkọ̀ bàbá jòkújòkú àti bàbá yìí náà ọ̀gá wa délé odù lé wọ́n jọ wà lóko eré sinimá kan àjẹ́ fọ́kù òkú pa ń ṣe ni wọ́n jọ ń tú dàálẹ̀ fúnra wọn tí wọ́n jọ mú nǹkan lẹ̀ wọ́n wo wípé ẹ̀bùn ń jáwọ́ jásẹ̀ lára àwọn eléyìí mọ̀ sí àkíní yẹn lójú òkú.

ọpọlọpọ èèyàn le mọ olórin tí wọn ń pè ní Okiki Bright. Tọrọ kan ṣẹlẹ̀ láàrin òun àti King Dr. Saidi Òṣùpá. Pa ọ̀rọ̀ ṣakapẹ́là ṣakapẹ́là. Okiki Bright lọ jáde ńgbà náà pé òun lè ṣakapẹ́là. Ọ̀rọ̀ yẹn wá fẹ́ di fà á kájà láàrin òun àtọ́ba orin. Okiki Bright yẹn wà ní gbogbo ahọ́pátá tí ń bẹ lẹ́nu. Bọ́bá tóun orí òun ò lè fi dúpẹ́ tán, òun fi dúpẹ́ lọ́wọ́ Aláàjì. King Sulaimon Alao Malaika Madiba. Wọ́n àpọ́nlé àti ìtọ́ta fún òun. Lórí bọ́ọ̀n ṣe sọ wípé òun fẹ́ kálayé lù àó wá. Kọrin lùlù fún un tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì tú yáyá tí wọ́n tú yàyà. Ibi tí ń ti ń kọrin lọ lọ́wọ́ ni Olúwa Aláàjì Wàsíù. Àlàbí Ajíbọ́lá Pàṣúmọ́ á pè wọlé. Wọ́n wá ní táwọn ọmọ pé Fújì lọ́wọ́ ilé Aláyọ̀ táwọn ń pè náà làwọn mọ̀ pé ó pé unity ni o. Ta lẹni tó wí bẹ́ẹ̀? Okiki Bright

0: àmọ́ mo lè gbé yín lọ lẹ́fù mi single mother ti ń gbọ́ mi lálẹ́ yìí wọ́dà kó tó sùn nílọ sọ di single mother ọdún kele tó ti wà ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ọ̀tọ̀ ọ̀rọ̀ kan ẹni wá àtọ́kọ rẹ̀ túká sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tẹ́ ẹ wá jọ ń wà látẹ̀yìn ìgbà náà ọmọ kò ń jẹ ọmọ tí mẹ́ńgbà ìyá rẹ àwọn kí ẹ dorí ẹ kodò ìdàkejì àdúrà lọ́wọ́ a máa fún ọ. Kí ni òní mú ọpẹ́ nù single mother? Ó rí pé gbogbo àwọn tẹ́ ẹ jọ ń rìn yìí náà. Àwọn náà ò fi bí kankan lọ́kọ́. Ẹ bá mú léṣi oní 140,000 dandan ni wọ́n gbọ́dọ̀ rà. Sọ ọmọ yẹ ọkùnrin tí ó gbọ́ wọn mọ́lẹ̀ báwọn. Àwọn náà wà máa ń sọ fún ọ pé ọkùnrin áńká sí ìfù ni wọ́n. Yóò ti gba àgbépò ní bàbá. Ẹ rọra sọ wọ́n séjì ká báyìí ni. Kí ni òní mú ọpẹ́ nù single mother?
1: Gbémi kò jẹun látàlọ́kọ̀.
0: Ọ̀rẹ́ mi ṣó fi bínú. Fọ́ọ̀ láìkì nǹkan yẹn.

padà bọ̀ nílé ọ̀dọ̀ yín tí ọ̀ra súyà dání àtàwọn ẹnájì dírìnkì díẹ̀ yóò di wíkẹ́ẹ̀d tó ní káwọn ọmọ rẹ lọ sùn lọ́dọ̀ sísá rẹ àbí lọ́dọ̀ grandma gbọ́ mi dáadáa ọ̀pẹ́ single mother báwọn àbí bọ́yá lọ́hùn tí ẹ̀ wàá fẹ́ ṣeun champion o ti wá kọ́ ojúlé méjì o ti ní jẹnẹrétọ̀ àpáṣí máa ilé bọ̀ áyàyàyà o ọlọ́wọ́n bá ò ní ṣe ọ lẹ́ni tí ò ní ládé orí o kí ni gbẹ̀yàn dé single mother bọ́ bá wá bára rẹ̀ nù single mother tí wọ́n rọ bàbá tó bí mi lọ́mọ ni bàbá mi ò ní tá a bá ní kọ́lọ̀ mọ̀ jẹ́ bọ́ bá jẹ́ ńkọ́ máa ṣíà lójú òpó facebook jẹ́ máa rọ́wọ́ ẹ̀ mẹ́ bá ṣe ń ṣíà náà ni

0: kò sí náà ni ó ti mọ rí àgbàlagbà ń ti rọpọlọpọ òrírí ó sì mọ pẹlú mi ń forí dálé agbọn káàkiri ni ká má ba ní kíní kan tó eléyìí ọyà ana sùúrù sí ó sì rọ mí ké mi tọ́lọ́wọ́n bá mi bá yọ̀ǹda sùúrù fún mi ó pàdé àgbàlagbà mi òríjínà alábòsí yóò wo títí báyìí yóò fọ lẹ́rán yóò wo báyìí yóò tún mọ wò ń wò pé àdàbà ń pọ̀ gidi kò ní wí nǹkan kan torí pọ́ lẹ́kọ̀ọ́ sì ní sùúrù. Gbogbo àwọn tó bí ń kú ò lọ́dẹ̀ rẹ sí.
1: Aláwùsá mọ́dún àdú ọlọ́run ọba.
0: Pẹ̀lú tí ọba ní sùúrù ò lè fẹ́yàwó. Bóò ni ó ṣe ṣe.
1: Ẹlẹ́rìí wà láwùrẹ̀ ládí.
0: Pẹ̀pẹ́ ń tẹ́ sọ lánàá tó ọlọ́ọ̀fẹ́.
1: Ẹnì kan gbọ́ bá sátì.
0: Ìjọba tún mú mi wá lónìí ta náà ń ti ẹ̀ tún wá kéré nù ti tòní. Tó o sì gbọ́rọ̀ àwọn àgbàlagbà àti ẹni sùúrù la fi sọkọ obìnrin. Ìyá ni mò ń wí fún ọ tí mo fi ọmọ dájú lálẹ́ yìí. Ẹlòmíà àìní sùúrù ẹ̀. Ẹni ẹ fi kọyin fọ́tò rẹ̀ sólórí ẹ̀. Ìyá tí ò ní sùúrù lálẹ́ yìí gbọ́ mi dáadáa ò nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Bàbá tó náà ò ní sùúrù.

bó ṣe ń dá tó ń dùn tó ń dán tó ń dùn wò tí wọ́n pariwo rẹ lọ́tọ̀ lọ́sì lórí iṣẹ́ rẹ níbi mi. Yóò sì máa sọ sọ́kàn yóò tó máa sọ fáwọn tí ẹjọ́ jóbi lè jẹ́. Mo fẹ́ destroy lágbájá nìkan mọ́ rí. Ọ̀nà ò sì ní dákẹ́ yọ̀mọ́.

mọ̀ ń bọ̀ ní fíìlì rẹ́kọ̀dù aláàjì dr sikuru ayinde barista ẹ̀ tí wọ́n pè ní sùúrù lọ́mọ́ ń bọ̀ o gbogbo ara mo fi ń bọ̀ wá ẹ kú kalẹ̀ yọgbayọgba lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ nìkànnì rédíò ẹlẹ́rọ àmìjìjì 32 fm 94.9 ẹ ṣí àì lójú òpó facebook ẹ máa lọ bẹ̀ lójú òpó youtube wa náà àti instagram àdùn wa ẹ kú kalẹ̀.

0: ìwọ àti ìyàwó rẹ náà lè mọ jà mọ ẹ bá fọkà sí ara yín bí ẹ ti ń ṣe kinní kan lórí ọmọ rẹ náà ọ na sùúrù sí ọ bá ti na sùúrù sí ọ fàdúà fún
1: ẹ dey present by God
0: ọjà ẹni tí mo ní mú wá fún ọ lálẹ yìí mo fẹ́ kó o fi sùúrù kún gbèsè ayé ẹ gbogbo ẹni ọba lo sùúrù láyé ó rí nǹkan tó ṣe bí èkó rí tí wọ́n rí ọ fi tààrà tó mọ̀ wípé àwọn ilé yìí wọ́n ṣe tán láti fẹ́ tún oko ọ̀rẹ́ ṣe ni kì í ṣe nǹkan mìíràn.

0: lọ ṣọ́ọ̀bù tọ́ọ̀tà.
1: Ọmọ ajá sí.
0: Ó sì lọ́jà ń ṣọ́ọ̀bù. Tọ́ wa nínú sùúrù sí ni pé kọ́sítọ́mà ni ò wá.
1: Lẹ́gbẹ́tẹ́dò.
0: Tọ́ bá lo sùúrù sí ó tilẹ̀kùn ṣọ́ọ̀bù pa ni àbọ̀ fún àwọn ọjà ń títì.
1: Ọ̀rọ̀ ẹ̀gbọ́n àlàdé ọlọ́tọ̀ Buhari. Ẹ̀gbọ́n bọ́ bá gún àrẹ̀
0: àìlé àgbájé. Ọba ti dọwọ́ àbí ẹjẹ ìdájọ́ di 11:30.
1: Ọ̀pọ̀ àlájá tó ń
0: bọ̀. Yẹ́n kí wọ́n á ṣe ojú òpó lẹ̀ yáyá. Lójú òpó Facebook lè ṣe ẹ̀wà 32FM 94.9 fẹ́yìn.
1: Ọ̀pọ̀ ọlọ́run tó yẹ ọmọ jẹ́jẹ́. Bàbájáde bálágà ni.
0: Ẹ bá ṣe ń ṣe àmẹ́ náà ni ẹ fi kọ́mẹ̀ntì yín bẹ̀rù.
1: Ìbọdún aláàjì.
0: Àwàjọ sọ́ta ló ti lo sùúrù rí lórí nǹkan.

0: Hello.
1: Hello.
0: Ẹmọ kalẹ. Ọlọ́run kò tún ẹ. O kọ yín.
1: Ẹni kí ni o.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà.
1: Òní ránwó eré lẹ̀ wá.
0: Àmì àmì àmì ẹ ṣeun.
1: Bọ́lá Sadé Alágbàdo Atoríta mẹ́rin.
0: Ṣé ẹ wà dáadáa.
1: Obìnrin tó bá gbọ́n ìjókòó lé ọkọ ẹni gbọ́ ní pẹ́ńbẹ́.
0: Oh God. Obìnrin tó bá gbọ́n ìjókòó lé ọkọ ẹ ń bá gọ̀ ní pẹ́ńbẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí.
1: Ṣé mọ́kùnrin. Ọkùnrin tó ní ọpọ̀ ilé rẹ̀ yóò ní sùúrù. Owó náà tóbìnrin ni ọlọ́fẹ̀ fóró aláàdúró fóró.
0: Àti dààmú.
1: Ọmọ ìkọ̀wé lánìyàn tá a fi ń sọ̀rọ̀. Ó jẹ́ bẹ́ẹ̀ ni sùúrù fẹ́ fi bòdì wa. Ọláwọ̀ ọmọ sí ìjẹ́ ṣe ń sùúrù ọ̀bẹ náà lọ ṣe ń sùúrù jáde.
0: Àdúgbò wo lẹ ti ń bá mi sọ̀rọ̀ yìí?
1: Ọmọ ẹbílẹ̀dọ̀ ni.
0: Ọ̀dà kò ní bàjẹ́ máa já tún gbẹ́lùmí.
2: Owó ìbáwà lálẹ́ jẹ́ àdúgbò.
0: Ọ̀là ń lo ọ̀wọ̀.

0: Hello.
1: Ẹba
0: kalẹ.
1: Orúkọ Délé Àjàó láti Adédọ̀kun mo ti kọ yí.
0: Délé Àjàó ń bọ́ la Adédọ̀kun wà.
1: Adédọ̀kun mo ti kọ yí. Ọjà fẹ́ yóò ní sùúrù.
0: Ẹ ṣeun.
1: Ẹ bá fẹ́ pẹ́yà ọkọ ní sùúrù, sùúrù dáa.
0: Àwọn ọmọ òde òní ọjà ọmọ wa lọkùnrin lóbìnrin
2: ewé yẹpẹrẹ ojú ọgbà kákà
0: sùúrù tántán bí irú wa tí a fi tọ́ a
2: odógun náà jò
0: ọba mi ọba ń yọ̀ǹda ìfẹ́yìn náà ọmọ mi ń bẹ níṣẹ́ bí bá a ṣe pọ̀ kọ́ ọba ní farabalẹ̀
2: ọjà pálábá mi dé
0: ṣe ń domi àtẹyin fún ni ó wá jẹ́ bíríkìlà tó láìkí kó jẹ òwe ọmọ yìí yẹ bá 07055 09 49 07 07 09 07 09 49 plus 234 9062 09 49 Hello.
3: Ẹ̀mà
0: kalẹ̀.
3: Ìgbà tí ọkọ̀ bá lọ bí sẹ́nátà rọ̀. Ó wá darí wọlé ìwọ̀ ìyàwó ní àwọn òde. Ìkọ̀kọ̀ bọ́ di stóòwù àbí gáàsì.
0: Ọlọ́dáná.
3: Ìkọ̀kọ̀ bá ti ní sùúrù.

0: to ba di jokeji ngba suru ba wa ngani o pepe e ma wule dana so agbo to le re o
1: bere
0: yo ama wo pe ah ta si jo ngbe ni le oni wa pe won tin yo office won na olorun salam ni dilere jawade dilere e si adaada o
2: o je nu pa olujeji
0: ba n fi suru kun gbese aye e ani ori nkan ko se bi epo o ọpọlọpọ àwọn nǹkan mi ṣe bí èpo ọgbọ. Hello. Hello. Hello, ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ ẹ kú jẹ́.
0: Orúkọ yẹn àti ibo lẹ ti máa mi sọ̀rọ̀ yìí.
1: Rahman Ayọ̀dẹ́lẹ̀ láti ẹ̀rẹ̀ ní Sọ̀nìkọ̀.
0: Ṣé ẹ wà dáadáa?
1: À ń sọ̀tọ̀ ní oṣù Ọlọ́run.
0: Yes, sir.
1: Ẹ kú ṣe mi.
0: Ọlọ́run ló ní sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni, tí a bá ní sùúrù, wàlá yóò jẹ́ ìtọ́pọ̀ torí sábà kìnnì ìgbà ìyàwó mi jẹ́ ọjọ́ kan ọba ní òṣèlú dánú ìjọ kọ́ra ní ọgbọ́n jọ́nà wọn dáná jọ́ kìnnì wọn dáná jọ́ ni lọ́gbẹ̀ta lọ́ba ló wọn dáná mo ní ìrìn ètò tuntun kọ́ra wùlẹ̀ tó wọlé fún mi. Màmá rẹ̀ lọ wá lọ́wọ́ ọjọ́ fún màmá rẹ̀ ni màmá rẹ̀ bá ń bú wọn ara wọn bá ń bú màmá rẹ̀ bá ń sọ fún pé kọ́má bàbá bá àwọn jọ tóbi jáde láyé ó máa ń kúnlẹ̀ ní ṣé máa jù ní sòun tí ẹ rí tí a bá ní sùúrù láyé tí ó ti ti fẹ́ gan tó bá ti sùúrù ní fẹ́ á jí ní ọ̀gá tó ń bá ti fẹ́ á jí ní kọ́fẹ́ mọ́ àti ọ̀bá ti sùúrù wọ́n fẹ̀gbọ́n lọ́dáyìn
0: àti ọ̀bá ti sùúrù gan kò lè jèrè ara rẹ̀
1: tí ọ̀bá ti sùúrù wọ́n fẹ̀gbọ́n lọ tọ́lábọ̀tún ọ̀tún á lórí mọ ìjà tí mo ṣe lónìí rúrù mi mú wọn nígbà tí ń sọ ọmọ o kéyìn ó ṣe sùúrù ní ogún gidigidi tó bá wà ọba ti sùúrù gidigidi tó bá wà wọn máa mú sí ẹni.
0: orúkọ yín àtàlẹ́ ọ̀dẹ ti ń bá wa sọ̀rọ̀.
1: Rahman Ayọ̀dẹ́ láti ọ̀rẹ́ méjì fẹ́ mi tọ́.
0: ẹ ṣeun ẹ já tún pẹ́ lómi.

0: ẹ̀kan ni adẹ́rin pẹ̀ ẹ̀kẹ́ oṣù.
1: Lọ́jú òwúrò ni o.
0: Hello. Ẹ̀ka lẹ́ o.
2: Ẹ̀ka lẹ́ sà.
0: Orúkọ yín sà o.
2: Ọba ni Joseph.
0: Láti.
2: Láti sọ.
0: Láti sà.
2: Ọ̀ṣọ́pà.
0: Mo ní jẹ́ bẹ́ẹ̀.
2: Ìdágójá
0: jọ
2: mi
0: pé
2: tí ẹ̀ṣà.
0: Mọ̀ ń bọ̀ náà.

ọ̀nà wa lè ní kankan sí méjì tó fẹ́ bá ń sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi gbẹ́rọ ìbánisọ̀rọ̀ mi ìsọwọ́ 07057156164 gbọ́lẹ̀ ẹ̀kan sí 07057156164 láyìn àṣàmú lórúkọ mi ń jẹ́ wa Akínbọ́lá ni bàbá tó bí mi lọ́mọ ẹ̀túnjájọ pàdé bọ́bá díjọ sátidé lórí ètò wa yìí tá a pè ní tòní tìlù nìkànnì náà ni kò ní rẹ̀ yìí kò ní rèmi náà o agara ìdóníṣẹ́ ọlọ́run ọba orun ayọ̀ lásùn ajímọ́lẹ̀ àlàyé lágbára ọlọ́run ọba bá a bá ṣe ń jí ìpè ayọ̀ lágbà lórí fóònù wa

0: gbàdúrà kéde olúwa ìrànyà sinmi kó tó rẹ mi
1: lọ́sẹ̀ má tẹ̀lé bá ń tayà
0: ó ń pẹ́ jù o
1: ìjọsìn
0: tó ń pẹ́ o ń pẹ́ o
1: ó ń pẹ́ jù o
0: ìjọsìn tó ń pẹ́ jù o
1: san 121
0: san 46 san 20
1: san 20
0: lẹ́ máa kà
1: ló ta san 40
0: mẹ́ta ni
1: 3 times 5
0: san 121
1: san 121
0: san 46
1: san 46
0: san 20
1: san 20
0: wà á gbàdúrà
1: yẹ
0: lábẹ́ ọ̀run
1: under heaven.
0: O le jogbon seju.
1: Maybe just 16.
0: O le jogbon seju.
1: Maybe like 13 or 15 minutes.
0: Na duwa. Ori ti o sele leyin.
1: See what be happening.
0: Olu aranya si.
1: Last time I told me.
0: King Dide.
1: Lani di ni.
0: Aduwa.
1: Yomi kojo.
0: Baba me. Mini mo. Olu aranya si.
1: Bako tole ne.
0: Kojo le
1: ya semi o.
0: Olu aranya si.
1: Osi kajo duwa.
0: Olu aranya si.
1: Osi rati o.
0: Olu aranya si.
1: Osi rati o duwa.
0: Oma ya. Olu aranya si. Olu aranya si. Olu aranya si.
1: Olu aranya si.
0: Lọ pàdé ọ̀tá aránsọ. Lọ pàdé wọn. Kí nǹkan yí padà. Kò mú ẹ̀rí wá. Kò ṣeré. Kò ṣeré. Kí ọ̀nà ó la. Àwọn èèyàn gidi. Èèyàn rere. Kí wọ́n bẹ̀ ṣe. Gbogbo tí ò lè rìn lọ́wọ́. Tí wọ́n kó bẹ̀. Olúwa lé wọn jẹ. Àṣẹ gùn bẹ̀. Sọ pé mo gba ìrànlọ́wọ́. Sọ pé mo gba ìrànlọ́wọ́. Sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan.
2: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jìjì.
3: Ó ti jẹ́ jìjì ọlọ́run.

0: praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Godwin Franka, a ń gbé ní Odogunyan. So ẹ̀rín mi àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí. Gbogbo àtọ́kọ mi mú mi wọ bí. Mo wá ń sọ pé pé èrò tẹ̀ ti pọ̀ jù bí pé ṣé ó ti elérò níbí mi nílé lọ. Ṣàkúrò ń bẹ̀ mọ́ lọ.
2: Àwọn ní eré ìwọ irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n láìkì.
0: Mi mọ̀ pé iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ bíbá ìlérò fi pọ̀.
2: Ẹ orúkọ wọ́ọ̀rì kan mọ́lẹ̀ ń bẹ̀ ni ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
0: Mo ṣàwá ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Sọ ìgbà tó wá yá tí bí ọkọ mi ṣe sọ fún mi jọ yìí pé pé new site àwọn náà fẹ́ ṣe sáfíìsì ò ṣé mo máa wá mu ní à ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rù bá ti pòdù èmi máa sá padà o. Ó ṣàyìn ojú sí mi lẹ́ẹ̀mẹwàá pé òògùdọ̀ ọlọ́run òògùdọ̀ ọlọ́run ó dẹ̀ níṣòro kan táàmì àtọkọ mi ti ń làkọjá tó sọ fún mi pé a máa lo oògùn pé oògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pòdù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣàdé bá ń jọ́
2: torí kò láìkí ṣọ́ọ̀ṣì lérò bóyá.
0: So mo ṣáà wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yíjọ yẹn bá ṣe dé.